0: again and again. Do what no one else has done with radio. This is our promise at Diamond FM. Diamond 88.7 FM, shining supreme.
1: Gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó. Diamond 88.7 FM, ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: agbaye.
1: Olorun lo yin pass.
0: Owo ni foruko re.
1: Glory to your name.
0: Bawo la ba ti fi oto.
1: Owo love you.
0: Ibaya koda ye o.
1: Glory to you.
0: Olorun gbogbo eran ara.
1: All flesh.
0: O se Jesus.
1: Thank you Jesus.
0: O se Jesus.
1: Thank you Jesus.
0: O se Jesus.
1: Thank you Jesus.
0: O se Jesus.
1: Thank you Jesus.
0: E pariwo go go go.
1: That's glory, glory, glory.
0: E ki bi o go go go.
1: That's glory.
2: Go go.
0: E pariwo
1: Hosanna. Hosanna.
0: E ki bi Hosanna.
1: Hosanna.
0: E pariwo Hosanna.
1: Hosanna.
0: E ma ki gbe tele mi.
1: Tele Hosanna.
0: Ki gbe so pe baba.
1: Hey Father.
0: Baba. Pada saye mi
1: don eti o saye la
0: anu ti aye ti ji lo
1: that message story from ana
0: enda pada
1: restore it unto me
0: and you will let the shame
1: what you can say lord
0: o ya gba anu
1: now receive blessing
0: anu ti ji lo ninu
1: re that message story your journey
0: o ya gba
1: receive them
0: gba
1: restore them
0: gba
1: restore
0: gba
1: retrieve them
0: anu ti mbo o
1: message approaching
0: egbo n to ko ni
1: what it says
0: anu si wa anu si nbe se bi awon to ba fe lo ma fun laarin opo eniyan laye je ka anu re ko dori mi eh mo kede
1: I decree
0: bi mele wi gbe emi yo sanu
1: awa mercy
0: fun awon ti ma sanu
1: fun awa mercy
0: ki se fun awon ti nsare o
1: for those that run
0: ki se fun awon ti o fe o
1: for those that win
0: bi ko se fun
1: for those
0: olorun ti nsanu
1: that God have mercy
0: egbo awon oluwa jehovah gbogbo eni le sami
1: egbo kan se lade
0: egbo anu o
1: amen receive mercy
0: egbo anu o
1: receive mercy
0: egbo anu o
1: receive mercy
0: egbo anu o
1: receive mercy
0: egbo anu o
1: receive mercy
0: egbo e ma gbadura
1: yi pray prayer
0: gbogbo asilu ede
2: gbogbo asilu ede
0: asilu ede
1: negative utterance
0: ki gbe soke dada
1: negative utterance
0: ton taku anu laye mi
1: that go against mercy my life
0: egbino
1: gbogbo
0: asilu ede
1: negative utterance
0: ki taku anu laye mi
1: that go against mercy my life
0: oye egbino
1: be consumed
0: oye oye oye oye
1: oruko jesu egbino gbogbo asilu ede
0: I
1: close me of failure.
0: You
1: negative utterance.
0: Oro gbono wodi.
1: That string of negative utterance.
0: Don't want me la so idamu.
1: You close me of trouble.
0: Jade lara mi. Oro gbono wodi.
1: That string of negative utterance.
0: Oro gbono wodi.
1: That string of negative utterance.
0: Don't want me la so idamu.
1: Soro so
0: o
1: grongle
0: ogbo ti bibeli wi ni
1: what the bible say
0: ojo di ojo fun
1: yes sir dey like
0: dey show me ki ojo ama fun
1: you know this be
0: ojo epi ana
1: yes sir
0: ko ti sise le lori ri dada
1: ko ni
0: You want to prove a point to someone?
1: Wow.
0: Then any question before any? Àwọn àdéhùn kékèké.
2: Bẹ́ẹ̀ni
0: si so fi epe nla nla ti leyin
3: aleluya o
0: adeun ki bobe adeun kekeke
3: adeun kekeke ni o
0: epe nla nla
3: beni o
0: lo de fi ti leyin ti n ba fi o ki sofo tomo tomo hello
3: o
0: ni ti n ba fi o ti ma n wa laye ki mo ri alarin kiri ati sansa lo ma je laye nítorí pé ó kàn mọ́ rìn kiri ní ayé ò ní rí nǹkan fọjú orí ẹ̀sẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń tàràkà ní ayé ẹ tírèsì ayé ẹ̀yin padà sẹ́yìn àdéhùn wo ló ti ṣe ọ̀rọ̀ ìdíwó ló ti sọ sáyé ara èpè àná wo ló ń ṣiṣẹ́ àbí wo mọ̀ wípé bí mọ̀lẹ́kà ṣe wà nínú afẹ́fẹ́ bẹ́ẹ̀ làwọn ìbọra náà ń gbé nínú afẹ́fẹ́ àwọn ìbọra gbé nínú afẹ́fẹ́ agbára wọn ń rìn kiri ọ̀sán àti òru ọ̀sán àti òru ìwé mímọ́ wíwé wọ́n ń rìn kiri lọ́sọ̀tún lọ́sọ̀sì wọ́n ń búra múramù bíi kiri wọ́n ń wá ẹni tí wọ́n pàjẹ́ ìwé mímọ́ ló wí bẹ́ẹ̀ o ṣé wà lè ká èpè àdéhùn àná ẹyà kan dídẹ náà márùn mi náà ṣe káyín náà rà yàtọ̀ àbànẹ kékeré mi jẹ́ dada àbànẹ yẹn kù tàdé iráyé náà má ṣáyìdà márùn mi náà ṣe káyín náà ráyé dẹ ní kẹta ò wà wú dada má nà táyì yẹ yí ni kẹlẹ́ bù mí dẹrù mi ní yàtọ̀ ẹ má kí gbé tọ̀nà mi yẹ èpè àdéhùn àná. Tí wọ́n kọ ayé mi lọ́bí òfò wọ́n ní òfò ní òparí ayé ẹ̀ wọ́n rí èpè àdéhùn àná yẹn ó ní epo sínú ọkọ̀ yẹn epo yẹn ní epo sínú mọ́tò yẹn ọkọ̀ yẹn á dẹ̀ máa wá lọ́bí òfò èbú tí òfò ni ó ti jà á lẹ̀ nígbà tó bá kú tán nígbà tó bá débo jù wọn ni a ti parí iṣẹ́ lọ́dọ̀ ẹ̀ ó kú ọ̀dọ̀ ọmọ ẹ̀ nítorí wípé fúnra rẹ náà ló fa àwọn ọmọ rẹ lé wa lọ́wọ́ ó ní kí n má jèrè tọmọtọmọ èpè tó sẹ́nìyẹn o torí pé o fẹ́ tajà torí pé o fẹ́ rere lórí ẹ̀ kó o má jèrè tọmọtọmọ ẹ̀yọ́ máa wá wọ akọ ayé rẹ débi òfo nígbà tó bá kú débẹ̀ tán wọ́n wá padà lẹ́yìn ẹ̀ dìsẹ́mọ̀ ọkọ̀ tí wọ́n fi gbé ìwé ìyá wọ́n tún lọ fi gbé ọmọ ẹ̀ fọ́gbẹ́ mi ò gbà holy ghost holy ghost ẹ fún mi fáyà dada holy ghost holy ghost holy ghost holy ghost holy ghost holy ghost.
4: Yesterday. adua.
3: Yes sir.
4: O ko epi ade wa na.
3: O ko epi ade wa na.
4: Je o mo mi le.
3: Je o mo mi le.
4: Alo mo.
3: Alo mo.
4: Je mi ato mo le.
3: Je mi ato mo le.
4: Alo mo.
3: Alo mo.
4: O ko ade wa na.
3: Yes sir.
4: O ko epi ade wa na.
3: Yes sir.
4: Je mi le. Ipade ojo Sunday.
5: This Sunday service.
4: Onoma Creole San ti a nse.
5: We be the third special program using orange.
4: Ta lu osan yen.
5: That we are using orange.
4: Onoma di eleketa.
5: I will be the third one.
4: Mama ri ko wa nbe.
5: Make sure you are there.
4: Make sure ko wa nbe o.
5: Make sure you are there.
4: Lojo Sunday yi.
5: Sunday.
4: Ago meta ni o.
5: 3 p.m.
4: Ago meta ni o.
5: 3 p.m. this
4: ni Mao Event Center.
5: Mao Event Center.
4: Awon tin kasamu yen tin kasamu si o.
5: Yes, really, some are really in it.
4: Won tin kasi lu osan yen o.
5: You already really need to your.
4: You want to call the tender?
5: Come on time.
4: Call it to shut
5: up. So we can finish on time.
4: I go met our senior.
5: You
4: want to hear in the order.
5: You are next to testify.
4: Oh man, you are better.
3: Allah barasa.
4: And you are Elisha.
3: Elisha.
4: Emura.
3: Emura.
4: July 10.
3: Elisha.
4: 10, 11, 12.
3: Elisha.
4: July 10.
3: Elisha.
4: 11, 12. Ni lu Elisha.
3: Allah barasa.
4: Bende woli.
3: Yes sir.
4: Woli. Oko to Jesu.
3: Bẹ́ẹ̀ni
4: sá. Ó máa ní agbára.
3: Bẹ́ẹ̀ni sá.
4: Mọ̀dẹ̀ gbọ́n wọn olúwa jí o.
3: Kábíyèsí o.
4: Olúwa ní.
3: Yes sir.
4: Àdúrà tó gbọ́ yìí.
3: Ẹ̀hún.
4: Ìrìn tó gbọ́ yìí.
3: Ẹ̀hún.
4: Olúwa ní ká wọnú májẹ̀mú ẹ̀.
3: Jésù.
4: Mo ní kí ló dé.
3: Bẹ́ẹ̀ni sá.
4: Olúwa wípé. Àyí mọ̀ sá.
3: Jésù.
4: Torí ẹnìkan ni. Ẹnìkan ni.
3: Torí ẹnìkan ni o.
4: Wọ́n ti ń bẹ́ nìkan da iná kan.
3: Kábíyèsí Ọlọ́run.
4: Olúwa ní iná yóò gbúdọ̀ jó.
3: Jésù.
4: Torí tó bá jó. Yóò ta lé.
3: Jésù.
4: Yóò ta ọ̀nà.
3: Ayẹ́ra yóò.
4: Olúwa wípé. Àwọn tó gbóhùn yìí.
3: Yẹ́sà.
4: Àdàbí.
3: Kábíyèsí o.
4: Tí o bá wo etí
3: ẹ. Ibi tó bá ti ń gbọ́.
4: Tó o bá fọwọ́ gbẹ̀lú. Olúwa wípé.
3: Yẹ́sà.
4: Ẹ́sà.
3: Yẹ́sà.
4: Oko bára rẹ.
3: Kábíyèsí o.
4: Mo gbóhùn adániwáyé.
3: Jésù.
4: Ó ní òkòtó.
3: Ó yẹ́sà.
4: Jẹ́ kí wọ́n rú ẹbọ.
3: Ó jẹ́ rú ẹbọ.
4: Mo ní kí ló dé. Ó ní kán rú o.
3: Yẹ́sà.
4: Kó tó di Sunday.
3: Jésù.
4: Kí wọ́n rú o.
3: Ó ṣe o.
4: Kó tó di Sunday.
3: Kó tó da Sunday.
4: Olúwa wípé.
3: Yẹ́sà.
4: Àwọn tó gbọ́ báyìí
3: bá. Bẹ́ẹ̀ ni bó ṣe ń gbọ́ yìí.
4: Kí wọ́n rú tiwọn lẹ́ni o.
3: Lọ́ṣẹ́ o.
4: Èní sọ̀la.
3: Lọ́ni sọ̀la ni.
4: Mi ò ní gbowó yẹn lọ́wọ́ wọn.
3: Rárá o.
4: Olúwa wípé.
3: Yẹ́sà.
4: Gbogbo etí tó gbọ́.
3: Gbogbo èèyàn tó gbọ́.
4: Ní àgbáyé.
3: Níbi tó bá ti gbọ́.
4: GTB.
3: Ẹ o.
4: 05.
3: Bẹ́ẹ̀ni sá.
4: 25.
3: 25.
4: 28.
3: 28.
4: 75.
3: 75.
4: 18.
3: 18.
4: GTB.
3: GTB.
4: 05.
3: 05.
4: 25.
3: 25.
4: 28.
3: 28.
4: 75.
3: 75.
4: 18.
3: 18.
4: Wọ́n fún yín ní àkànnàbà yẹn.
3: Bẹ́ẹ̀ni sá.
4: Ibẹ̀ ni kò ṣẹ́sí.
3: Lọ ṣẹ́sí bẹ́ o.
4: Ọlájídé.
3: Ọlájídé.
4: Sínà Ayọ̀mí.
3: Sínà Ayọ̀mí.
4: Èló ni o.
3: Bẹ́ẹ̀ni sá.
4: 750 naira.
3: 750 naira ni o.
4: 750.
3: 750 naira ni o.
4: Ẹnìkan ní èmi ò lè kó yẹn lọ sí.
3: POS. Kábíyèsí o.
4: O lè kó lọ POS. Ṣùgbẹ́.
3: Yes sir.
4: Tọ́mọ́lì kẹ́yìn lọ ra pàǹtì ẹ̀jẹ̀ wa.
3: Bẹ́ẹ̀ni sá.
4: Wọ́n á sọ ibi tí yóò ti lọ sanwó fún.
3: Ẹ o.
4: Yóò kówó lọbẹ̀.
3: Yes sir.
4: Akọ́kọ́ lọ sanwó.
3: A deposit.
4: Kó tó lọ gba
3: receipt. Receipt ló máa fi hàn.
4: Kó tó lọ fi gbẹ̀jẹ̀.
3: Bẹ́ẹ̀ni sá.
4: Ìtàn gbè ní ọ̀fà ìgbà yìí náà.
3: A dániwáyé o.
4: Ó di májèmú.
3: Orúkọ Jésù.
4: Ó di èdìdì.
3: Orúkọ Jésù.
4: Kò ní wọlé ẹ.
3: Àmì jẹ́.
4: Seven kini mo gbe.
3: 750 naira.
4: Aya bada lu
3: ade. O je tete lo se.
4: Yiburu atadale. Gede bi arumi.
3: Jesu.
4: Ala una tiri ya.
3: Tabi ese Olorun.
4: Ele mi.
3: Ewo.
4: Ele jimi jimi ra.
3: Ewo.
4: Lola karabata
3: wo. Jesu.
4: Ya binu atade. Olúwa wípé.
3: Yẹ́sà.
4: Kí àwọn kan ṣe tiwọn.
3: Bẹ́ẹ̀ni o.
4: Kí ilẹ̀ ò tó ṣù.
3: Kábíyèsí o. Yẹ́sà.
4: Gbogbo orí afẹ́fẹ́.
3: Ẹ o.
4: Tí òun yìí dé.
3: Bẹ́ẹ̀ni sá.
4: Èkó. Ogun State,
3: Ogun State,
4: Oyo State,
3: Ibadan,
4: Kakiri, Ondo State,
3: Osu State,
4: Osu State,
3: Belisa,
4: Kwara State,
3: Kwara,
4: Mokede temi o,
3: Ebo,
4: 750
3: naira,
4: owo ti o le turun lara re,
3: Belisa, Kabiyesi o,
4: o le beje,
3: Beni,
4: Runa Tade,
3: ya,
4: GTB,
3: 05 05 25 25 28 28 75 75 18 18
4: ẹnì kan gbọ́ mi o
3: ẹgbọ́ o
4: olúwa wípé
3: ó yẹ sà
4: dandan ni kò ṣe
3: bẹ́ẹ̀ni o
4: faith
3: yẹ sà
4: faith ṣé kí n sọ bó ti rìnrìn àjò rẹ láyé olúwa wípé 1 2 3 mo kà níwájú ẹ láàrin ẹni sọdún mẹta mo rí aláàánú kan tó máa pàdé tó máa ṣètò ìrìn àjò ìlú òyìnbó rẹ ìlú òyìnbó ni wà á ti kàwé tán tó bá wá kàwé tán níbẹ̀ mo rí pé òṣìṣẹ́ nọ́ọ̀sì níbẹ̀ wọ́n ti jíṣẹ́ fún ẹ bẹ́ẹ̀ pé nọ́ọ̀sì ló máa ṣe nọ́ọ̀sì ni mo rí tó ṣe nílùú òyìnbó amẹ́ríkà ni mo rí tó ti ṣiṣẹ́ nọ́ọ̀sì faith ò ní kú bí ìsírẹ́lì ṣe kú ṣé wà gbọ́ mi olúwa wípé wàá máa sọ pé wọn nítorí mi ra ẹ̀jẹ̀ mi ò ní di igbá àgbà iná ọmọ mi ò gbúdọ̀ di igbá àgbà iná mo fi 750 yìí rúbọ ẹ̀sà
3: yẹ̀sà
4: fún ọba gbọ́n tínú ọ̀ràn tí ẹni èrú bí dàní ọlájídé
3: ó yẹ sà
4: sínú ayọ òkò tó jésù
3: yẹ sà
4: lórúkọ
3: mi kọfà
4: wọ
3: yẹ sà
4: bó o bá ti gbẹ tínú tó sọ pé
3: kíná ṣe mẹ́ò
4: kíná sọ
3: yẹ sà
4: wà rántí ẹ
3: kábíyèsí o
4: ẹ sà
3: ó yẹ sà
4: igbó rẹ
3: ó ṣọjẹ bọ ríru lọ
4: igbó rẹ
3: ó ṣọjẹ bọ ríru lọ
4: igbó rẹ
3: ó ṣọjẹ bọ ríru lọ
4: mo sọ tèmi
3: lọ ṣe o
4: GTB
3: ẹ̀ o
4: 05
3: Belisa
4: 25 28 75 18 GTB 05 05 25 28 75 18 owó tí ó lè la ẹ
3: Belisa
4: ó lè la ọ̀nà àbáyọ fún ẹ
3: bẹ́ẹ̀ni o ó yẹ sà
4: owó tí ó lè la ẹ
3: tí ó lè la ẹ
4: ni 750
3: Belisa
4: ṣùgbọ́n
3: a la ọ̀nà àbáyọ fún ẹ
4: ó lè la ọ̀nà àbáyọ fún ẹ
3: kábíyèsí ọlọ́run
4: ẹni bá ní etí gbogbo ntí ẹ̀mí
3: sọ fún ìjọ
5: sangu ọ̀tà
4: ìpàdé ọjọ́ sunday
5: this sunday service
4: olóma pé ọ̀sán tí à ń ṣe
5: we be the third special program using orange
4: tá a lo ọ̀sán yẹn
5: that we are using orange
4: olóma jí ẹlẹ́ẹ̀kẹta
5: that will be the third one
4: mọ̀mọ́ rí pé ó wà ń bẹ̀
5: make sure you are there make sure you are there
4: lọ́jọ́ sunday yìí
5: sunday
4: aago mẹ́ta ni o
5: 3 PM
4: aago mẹ́ta ni o
5: 3 PM this
4: sunday ni mao event center àwọn tó ń ka sáàmù yẹn ti ń ka sáàmù sí o.
5: Let's read the psalm and read in it.
4: Wọ́n ti ń ka sínú ọ̀sán yẹn o.
5: They are already reading it to your
4: head. Ìwọ ni kò dẹ̀tẹ̀dẹ̀.
5: Come on time.
4: Ká lè tètè ṣetán o.
5: So we can finish on time.
4: Aago mẹ́ta ọ̀sán ni o.
5: Three PM.
4: Ìwọ ni ẹ̀rí ìlúwọ́ de.
5: You are next to testify.
4: Ó máa ní agbára.
3: Alágbára sá.
4: Ẹ̀yin ará ilé sá.
3: Ilé sá.
4: Ẹ múra o.
3: Ẹ múra.
4: July 10.
3: Bẹ́ẹ̀ni sá.
4: 10/11/12.
3: Bẹ́ẹ̀ni sá.
4: July 10.
3: Bẹ́ẹ̀ni sá.
4: 11/12. Ní ìlú Iléṣà.
3: Wọ́n máa lágbára sá.
4: Bẹ́ẹ̀ de wòlíì.
3: Yẹ̀sà.
4: Wòlíì. Òkò tó Jésù.
3: Bẹ́ẹ̀ni sá.
4: Ó máa ní agbára.
3: Bẹ́ẹ̀ni sá.
4: Bẹ́ẹ̀ de nùtà yìí.
3: Ó yẹ sá.
4: Sàmí o.
3: Ó yẹ.
4: Wọ́n ní faṣọ dúdú di ọmọ rẹ.
3: Bẹ́ẹ̀
4: God bless you all.
3: Ọlọ́run
4: àbùkù wọ̀nyí o. Yóò dára fún ọ.
3: Amen.
4: Ìwọ

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka àmúlùdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yìn olùgbọ́ wa nílé lóko lọ́nà àti ní gbogbo tẹ́ ti ń gbọ́ wa a ti kí wa káàbọ̀ sí àkókò ìrere ti ìgbàlà pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run ajíhìnrere G.O. Ọlátúnjì a gbàdúrà pé bẹ ti ń gbọ́ wa lónìí ọlọ́run á bùkún fún yín á bá ẹ̀mí ọkàn.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yinrin.
1: Àtúpalẹ̀ bẹ́rin bá tẹlẹ̀ fún ti gbọ́ ti jù á mì títí àtúpalẹ̀ dé ẹ̀kọ́ ń bọ̀ kì ẹ̀dọ̀ kí ìròyìn níbi tá ti mọ fọ́ngbà yẹn gan àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé gẹ́gẹ́ bó ti ń gbóná yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa bí ẹ̀kọ́ àjìmúlòórọ̀ níkànnì gbóhùnsáfẹ́fẹ́ diamond 88.7 FM ìlọrin àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba aago mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé monday sí ọjọ́ ẹtì friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín bó bá wá di ọjọ́ sátidé tẹ̀mọ́ ọjọ́ ìsinmi sunday aago mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa wọ́n ti mọ bá wa fojú sunukun wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko àtúpalẹ̀ ọba ló ládé orí èjìgbàrà ẹlẹ̀kẹ́ nítawọ́n ìjòyè. Àtúpalẹ̀ bẹ́rin bá tẹlẹ̀ fún ti gbọ́ ti jù á mì títí àtúpalẹ̀ dé ẹ̀kọ́ ń bọ̀ kì ẹ̀dọ̀ kí ìròyìn níbi tá ti mọ fọ́ngbà yẹn gan àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé gẹ́gẹ́ bó ti ń gbóná yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa bí ẹ̀kọ́ àjìmúlòórọ̀ níkànnì gbóhùnsáfẹ́fẹ́ diamond 88.7 FM ìlọrin àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba aago mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé monday sí ọjọ́ ẹtì friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín bó bá wá di ọjọ́ sátidé tẹ̀mọ́ ọjọ́ ìsinmi sunday aago mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa wọ́n ti mọ bá wa fojú sunukun wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko àtúpalẹ̀ ọba ló ládé orí èjìgbàrà ẹlẹ̀kẹ́ nítawọ́n ìjòyè.

ojúmọ́re ni ojúmọ́re ni ilẹ̀ tó mọ̀ wá lónìí o ojúmọ́re ni ọ̀nà sí ọ̀nà ńlá ojúmọ́re ni ojúmọ́re lojúmọ́ tó mọ̀ wá lónìí a tún kíyín gbogbo ibikíbi tẹ́ ẹ tún ti ń láǹfààní láti tún máa gbé ìkànnì àgbọ́dúnú ni ìkànnì Diamond 88.7 FM ìlọrin a kíyín nílùú ìlọrin a kíyín nípínlẹ̀ Kwara a fi ìpínlẹ̀ Kwara kórílẹ̀-èdè Nàìjíríà àwọ forílẹ̀-èdè Nàìjíríà a fi kíyín gbogbo àgbáláyé níbi tí afẹ́fẹ́ ètò yìí tó ń fẹ́ dé ẹ mọ̀ kú ojúmọ́ o ọ̀sán lẹ́yìn wáyé kásán alẹ́ lẹ́yìn wáyé kálẹ́ ní gbogbo ibikíbi tó ti ń gbọ́ wa omidan Ọláyinka Ajani Ajíbádé lóko tèmi a tún pẹ́lẹ̀ rèé eléyìí tó yóò máa sọ̀kalẹ̀ sí etí ìgbọ́yín láago mẹ́jọ sí aago méje sí aago méje kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún omidan lóko tèmi ni mo ṣe bẹ́ẹ̀ kí yín pé ẹ máa káàárọ̀. Ẹ jẹ́ ń bú òkèlè àkọ́bù mi nínú ìwé ìròyìn The Nation tó jáde lójúmọ́ tòní ẹ́. Ààrẹ Bọ́lá mi Tinubu láàrin lọ́dún lórílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀gá àgbà pátápátá lórílẹ̀-èdè yìí ó ti ṣàgbékalẹ̀ ọ́fíìsì kan eléyìí tí wọ́n pè ní National Health Technology and Data Analysis Office. Ẹ wò ó, àpẹ̀kúrú wọn kó máa yọ ọ́ léyìn. Òun ni NHTDAO. Òun ni wọ́n pe àkọ́kúrú wọn. Ó wá ṣe bẹ́ẹ̀ òyan dókítà Òbí Adigẹ láti jẹ́ alámòjútó àpapọ̀ àkọ́kọ́ fún ọ́fíìsì ọ̀wọ́n ìyún First National Coordinator nígbà tó jẹ́ kọ́dí mímọ̀ ó ní ọ́fíìsì yóò ní dáwà o ó ní yóò wà lábẹ́ iléeṣẹ́ lábẹ́ mínísítà tó ń rí sí ètò ìlera àti ìdàgbàsókè ètò ìgbafẹ́ ìyún Minister of Health and Social Welfare ó jẹ́ kọ́dí mímọ̀ nínú àtẹ̀jáde tó gba ti ọwọ́ ẹni tó jẹ́ abẹnugan sí ààrẹ Báyọ̀ Ọnàọ́nùgà jáde lọ́jọ́ Ẹtì nílùú Àbújá ó ní ṣe rí ọ́fíìsì yìí àwọn ni wọ́n máa ṣèrànwọ́ láti rí wípé ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé lẹ́ka ètò ìlera ó mú US lórílẹ̀-èdè Nàìjíríà ìyún tẹkinọ́lọ́jì lẹ́ka ètò ìlera tẹkinọ́lọ́jì lẹ́ka ètò ìlera ipò mú US olójúṣe wọn ni o ìyún àjọ ọ́fíìsì tuntun ọ̀hún tí wọ́n pè ní National Health Technology and Data Analytics Office NHTDAO ẹ fẹ́ kà á síwájú sí ojúṣe ọ́fíìsì yìí ń bẹ nínú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ tòní. Ẹ jẹ́ ń tún ṣe bẹ́ẹ̀ bá tètè tẹ́ kí n bà á wo abala mìíràn nínú ìwé ìròyìn The Nation tó jáde lójúmọ́ tòní. Ìjọba àpapọ̀ ń sa gbogbo ipa eléyìí tó wà ní ìkápá wọn láti rí wípé gbogbo àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà eléyìí tí wọ́n ń bẹ lákàtà ikọ̀ ajínigbé ni wọ́n ṣe bẹ́ẹ̀ rí ìtúsílẹ̀ gbà. Èmi kan mọ sọ ọ́ akọ̀wé ìjọba orílẹ̀-èdè yìí aṣòfin George Akume òun ló fọhùn ọ̀rọ̀ léde lánàá nílùú Àbújá lásìkò tó ń gbàlejò ẹgbẹ́ àwọn mùsùlùmí lóbìnrin tá a mọ̀ sí Federation of Muslim Women Association in Nigeria fọ́múwàánù eléyìí tí dókítà Sumaye Fadimatu Hamza tó ṣíwájú wọn Akume ó jẹ́ kọ́dí mímọ̀ ó lè sì máa wọ̀ ọ́ irun tí mo mọ̀ ní o ìrorísọ́ kódà ìfilálà ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu máa ń ṣiṣẹ́ gan-an láti rí wípé orílẹ̀-èdè Nàìjíríà ó máa rọrùn ó dùn ún gbé ó jẹ́ kó di mímọ̀ ó ní ìdáàbòbò ẹ̀mí òun dúkìá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó lóhun màlójẹ́ gbòógì nínú ìṣèjọba tó wà lóde lọ́wọ́ yìí kì máa ṣe àrọ́ orísọ èmi mọ ohun tí mò ń sọ èmi mo sì rí àwọn iṣẹ́ tí ìṣèjọba yìí ń ṣe ó ní ẹ lọ fọkàn balẹ̀ à ń ṣiṣẹ́ tọ̀sán tóru kódà lójú oorun láti rí wípé gbogbo ọmọ ilẹ̀ Nàìjíríà tí wọ́n ń bẹ lákàtà àwọn ikọ̀ ajínigbé wọ́n rí ìtúsílẹ̀ gbà èmi kọ́ mo sọ ọ́ rìsíìtì ọ̀rọ̀ yìí ó ń bẹ nínú ìwé ìròyìn The Nation tó jáde lójúmọ́ tòní.

ẹ tún jẹ́ ìṣe bẹ́ẹ̀ kí n tún wọlé gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú pdp ẹ̀ka ti ìpínlẹ̀ kwara lánàá òde òní wọ́n ti fún àwọn olùdíje tí wọ́n díje lábẹ́ ọ̀sí ẹgbẹ́ òṣèlú náà lásìkò ètò ìdìbò 2027 tó ń bọ̀ lọ́nà wọ́n ti fún wọn ní àwọn ìwé ẹ̀rí sábúkẹ́ eléyìí tí wọ́n jẹ́ eléyìí tí wọ́n pè ní certificate of return àti nec nomination form wọ́n ti gbé ilé wọn lọ́wọ́ ẹwárí èyí ni wọ́n ṣe nílùú ìlọrin ìyún ńlá náà òde òní ẹgbẹ́ òṣèlú pdp ni wọ́n ṣe bẹ́ẹ̀ gbé àwọn sábúkẹ́ yìí ni wọ́n gbé lé àwọn tí wọ́n jẹ́ olùdíje 24 tí wọ́n díje sí ilé ìgbìmọ̀ asòfin bákan náà ni àwọn tí wọ́n jẹ́ tí wọ́n gbé gbórókè níbi àwọn ètò ìdìbò abẹ́lé eléyìí tó wáyé ní ìpínlẹ̀ yìí àtẹ̀jáde tí alūkkóró ẹgbẹ́ ọ̀hún olùṣègùn adéwọ̀rẹ́ tí ó fi léde ó jẹ́ kó di mímọ̀ yìí pé èyí tí wàá ṣòfihàn ìparí ìlànà ètò ìdìbò abẹ́lé eléyìí tó wáyé ó ní alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún isobawa ó dúpẹ́ lọ́wọ́ àwọn olùdíje yìí ó sì rọ̀ wọ́n ó ní kí wọ́n wà ní ìṣọ̀kan o fún àǹfààní ètò ìdìbò gbogbogbò ọdún 2027 inú ìwé ìròyìn the punch nìkan yẹn ń lé tẹ́ntẹ́ sí.

ẹjọ́ tún sáré ju eléyìí mọ gẹ́gẹ́ bí àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara. Wọ́n ti náwó gun àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn méjì kan. Wọ́n rí ìbọn ìléwọ́ gbà lọ́wọ́ wọn nílùú Ìlọrin lásìkò àkànṣe iṣẹ́ tí wọ́n ṣe. Àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn ọ̀hún, òun ni Abdullahi Jimo Omotoho, ẹni ọdún 33 years, àti Abdullahi Karimu Kawu, ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Bírẹ̀dì. Àwọn àjọ ọlọ́pàá ni wọ́n náwó gan wọn ṣòkòtò. Wọ́n wá wọn ṣòkòtò túrútú. Ó di police station. Ẹni ọlọ́pàá mú tó lóun ò gbá rọ́rọ́, òun ò gbá kọ̀rọ̀. Àjọ ọlọ́pàá ní kó sáà ti dé station ni. Wọ́n jẹ́ kó di mímọ̀. Wọ́n ní àkànṣe iṣẹ́ yìí òun ló wáyé lẹ́yìn àwọn àkànṣe iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí àjọ ọlọ́pàá eléyìí tí wọ́n gbé ṣe lẹ́yìn ìgbà tí wọ́n ti ń dọdẹ àwọn ẹni wọ̀nyí. Alūkkóró fàjọ ọlọ́pàá nípínlẹ̀ Kwara ti Aniyanyin Adetowo Ejire Adeyemi òun ló kéde ọ̀rọ̀ yìí. Ìyún ńlá náà ti ń ṣe ọjọ́ Ẹtì. Ó ní ìnáwó gan yìí ó tún jẹ́ àṣeyọrí ńlá kan fún àjọ ọlọ́pàá tako ìgbógunti ṣíṣe ẹgbẹ́ òkùnkùn àti àwọn ìwà ọ̀daràn mìíràn ní ìpínlẹ̀ Kwara wa ní àyín. Inú ìwé ìròyìn The Punch ni ìròyìn wà lára tòní. Ọdọ kìí dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ omidan ní gbogbo ọjọ́ Sátidé nínú ìròyìn àtúpalẹ̀. Ẹ wò ó bí bá ṣe ń kúrò lórí ètò. Òun ni Precious yóò mọ wá tarí àwọn ìròyìn sí yín lédè Gẹ̀ẹ́sì. Akinyin lápá àríwá ìlà oòrùn ìwọ̀ oòrùn àárín gbùngbùn. Gbogbo ibikíbi tẹ ti láǹfààní láti máa gbọ́ wá ní ìkànnì Diamond 88.7 FM Ìlọrin. Omidan Ọláyinka Ajá ní Ajíbádé ló kọ tèmi o. Ni mo tún ṣe bẹ́ẹ̀ kí wa láàárọ̀ tòní. Ipe ẹ wò ohun ọwọ́ mi ò tó máa fi gàngàn fà á. Ẹ̀tẹ́ ni mú wá ń gbẹ̀yìn àti wípé kẹ́ ẹ tó gbé ìgbésẹ̀ ẹrò sọ̀tún ẹrò sósì nítorí àbámọ̀ tẹ́ ń wọ̀ ohun kìí ṣíwájú ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ báyìí ni máa ń gbé o. Lẹ́ẹ̀kan sí Omidan Ọláyinka Ajá ní Ajíbádé ló kọ tèmi. Ẹ máa tún káàárọ̀.

0: ṣe ni jẹbẹtẹ gbọmọ lolujọba lọwọ ti o mo n to le ṣe mọ eku ti o de laari tẹlẹ ta n wijọ o de paapaa la n wa bayi ta ti ri ṣe baba rọde aare kutu ọdẹ.
1: Látinú àwọn ìwé ìtàrùkọ lítírẹ́ṣọ̀ tó ṣe iyebíye látọwọ́ àwọn nǹkan tó yáàyè tó gbámúṣe. Bàbá màmá bọ̀ọ̀dá àǹtí àti ẹ̀yìn ọmọ iléèwé gbogbo ẹ̀tẹ́ ti bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbádùn ètò àyọkà fún ọgbọ́n bàbá ọgbọ́n ìmọ̀ àti òye tá a kọ̀ nínú àwọn ìwé ìtàn tó dùn mọ̀rìnmọ̀rìn yìí tá a fi gbáyè rọrùn ní déédéé aago méje.

wọn ní baba délé egun lé làákọ kí kátókò òṣà ọjà àwọn baba ẹni légun lé àwọn yeye ẹni lè òṣà ọjà egun lé yìí mo kí yín òṣà ọjà mo kì ṣe yín ní pẹ̀lẹ́ ìfẹ́ olúwa adébáyọ̀ olórúkọ tèmi jẹ́ mo sì dé sórí ètò lónìí mo kí lọ́balọ́ba mo kí lóye lóye nítorí pé yorùbá bọ̀ wọn ní bọ́mọdé bá ti júbà àgbà dada náà ni kò tẹlẹ̀ gbẹ́ mo kí yín tẹ̀sọ́ tẹ̀sọ́ o mo kí yín ní tìlógun tìlógun. bẹ́yìn báyìí ṣe ń gbé ètò yìí fún ìgbà àkọ́kọ́ ètò ayọ́kàrè lórí ètò yìí ibẹ̀ láti máa ń ka àwọn ìwé ọlọ́kọ̀ òjọ̀kan àwọn ìwé àgbọ̀dúnú àwọn ìwé lítírésọ̀ látọwọ́ àwọn òǹkọ̀wé lóríṣìíríṣìí bẹ́ẹ̀ ni lórí ètò yìí babatunde azeez ọlọ́yẹ̀wà olólùtọ́ ètò yìí tẹ̀mí ìfẹ́olúwà adébáyọ̀ sì jẹ́ atọ́kùn ètò náà mọ́mọ́kìrà mi pé mi làmọ̀ kí àró ọmọ awokọ̀ gbèrè bíi ẹ̀rí fún mà ní kò yí ẹ̀ṣọ́ ni mi ọmọ àgbọ̀n ọyàn èmi lámọ̀ òṣèjọ́ àpọ̀ pèrè dàgbọ̀ ọfà sọ́ọ̀fù mo tún wá pọ̀ fún yọ̀ọ̀yọ̀ dàgbọ̀ ọfà sílẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ akíní àṣojú ọmọ akí ò kí ń ṣojú mo kì í wípé ẹ̀kọ́ kalẹ̀. bẹ́ẹ̀ bá gbàgbé ní ìjẹ́jọ́ la mú ìwé tuntun tí à ń kà lórí ètò yìí tá a pè ní mọ rèmi àjàsòrò látọwọ́ alàgbà débọ̀ àwẹ́ ẹ̀jẹ̀ mọ̀ kí bàbá wa tó jẹ́ òǹkọ̀wé ìwé yìí alàgbà débọ̀ àwẹ́ pẹ̀lú okùn iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lórí ìwé mọ rèmi àjàsòrò. ní ìjẹ́jọ́ orí kìíní òun náà la kà ní ìjẹ́jọ́ tí mo sì sọ fún yín pé òní yìí ẹ láàmọ tẹsíwájú ní orí ìkejì bẹẹ mo sì sọ fún yín níjẹjọ wípé bàbá ti ń ka àwọn òwe yìí bẹẹ bá ti ń gbọ kẹ mú ìgègé àti tákàdá yín kẹ máa kọ àwọn òwe tẹ bá ti ń gbọ nínú ìwé yìí òwe ni kọkọ àtàkànlò èdè oníkẹ máa kọ lẹ nítorí pé kíni ìbéèrè yóò jẹyọ lórí àwọn ìwé àti àkànlò èdè tó wà nínú ìwé mọ rè ni àjàsòrò. wọ́n ní bàbá ti débi iṣẹ́ báyìí ṣíṣe náà làá ṣe adébiṣẹ́ mọ̀ ṣe àgbà ọ̀lẹ́ni ẹ jẹ́ ká mọ gbéra pá láì fi àkókò ṣòfò ká mọ bẹ̀rẹ̀ láti orí ìkejì ìwé mọ rèmi àjàsòrò. wọ́n pe àkọlé orí ìkejì ní akọni obìnrin ta ni akọni obìnrin ní pápá pa jẹ́ kí n sáré rán wa létí ohun tá a kà ní orí kìíní bàbá gbàgbé elújọba òǹkọlé rẹ̀ lọ́wọ́ tó sì nílò ewé gbòdògì láti fi bo ilé rẹ̀ tán tó sì jẹ́ pé olúrombí náà ni ó máa ń ra ewé lọ́wọ́ rẹ̀ olúrombí lọ sóko láti lọ rẹ́ ewé títí dé ìrọ̀lẹ́ ọjọ́ tí olúrombí lọ sóko láti lọ rẹ́ ewé yìí wọ́n retí olúrombí títí.

olùrọ̀ǹbí o nígbà tó dé inú ọkọ òkú olùrọ̀ǹbí ò ní wọn mọ bá a tó sì bá ọmọ rẹ ti ń sunkún mu ọmọ rẹ gan re yé ni wọn pe orúkọ rẹ ní mọrẹ mi ọmọ rẹ ń sunkún tó sì mu ọmú ìyá ìyá rẹ tó jẹ pé ó ti di òkú ohun tó ṣẹlẹ ní orí kìíní rèé ní orí kejì akọni obìnrin tá ní akọni obìnrin tí wọn ń pe orí rẹ ẹ jẹ ká máa bá ètò bọ.

ìgbà tí olúrombí bá ronú nípa ọkọ rẹ̀ tí ìbànújẹ́ kì í borí ọkọ rẹ̀ ewo ni kò tó rò fún lára làjà ọkọ rẹ̀ tó dolóògbé ẹni tó pọ̀ jùbà sílẹ̀ tó fi ṣu sínú ebè àmọ́ tí ò dúró roko mọ́ ńkọ́ ẹni tó ń bímọ tuntun jòjò ló fún àmọ́ tí kò dúró kọ́ mọ́ ń dàgbà lójú rẹ̀ ńkọ́ àbí irú ikú tó pa làjà ọkọ òun wá jẹ́ ikú àtọ̀run wá ni ikú àìtọ́jọ́ látọwọ́ àwọn ẹbọra wùdò ṣé bí ọ̀kẹ́ àìmọye àwọn ẹ̀mí olóṣòfò dànù lọ́jọ́ táwọn ẹbọra yìí ya wọ ìlú ọ̀pọ̀lọpọ̀ géńdé àtàrúdó oníwẹ̀rù lọ tẹfẹtẹfẹ kí ọkọ òun kó mọ̀ ni kó ti kọrí sóko rẹ̀ lọ́jọ́ náà ìbámọ̀ rí kú e lójú ọ̀nà ẹnu wá àbọ̀dí ọjà tó lọ lọ́jọ́ náà rèé o tóun di opó ọ̀sán gangan tóun tọmọ jòjò ló tóun bá yí tóun tó kó ojú ọdún tó dá tí ikú òjijì fi yọwọ́ rẹ̀ ó tún rò ó lọ́jọ́ náà pé ọjọ́ wo làwọn aráàlú fẹ́ bọ́ nínú làásìgbò àwọn afẹ̀míṣòfò yìí báyìí ó ní ajínigbé ọ̀la sọmọnù ọtúnlá ogunyà wọ̀lú níbo ni wọ́n fẹ́ fòṣùpá lẹ́yìí rí náà dé nílùú tó lọ́ba tó sì níjòyè nílùú tó júmọ́ ti mọ́wá nílùú tí gbogbo ilé ayé ti sàn lọ tó ti fẹ́ lọ àfi kédùmàrè gbà wọ́n lọ́wọ́ ogun àdájà yìí o kí ọlọ́fin ayé àtọlọ́fin ọ̀run bá wọn dá sí o kí ọ̀rá ọ̀fẹ́ gbè wọ́n níjà fìtílẹ̀ yìí pọ̀ jù nítorí ìrònú tó gba ọkàn olúrombí yìí ó ti gbà wípé òun ti ọmọ sẹ́gbẹ̀ẹ́ agbo ọ̀gẹ̀dẹ̀ kan tó wà ní ààlà oko ọkọ rẹ̀ igbe ọmọ náà ló gbọ́ ló bá sáré dànàdànà tó ń tọbẹ́ tó fi ń rẹ ewé ran ṣé ewé ran àti ewé gbòdògí pọ̀ nínú oko náà òrèkóòrè ló sì máa ń wá láti wá já wọn kó tàwọn ń rowó fi rògì po ẹ̀kọ́ fọmọ èrò rẹ ni pé títí tágbàdo oko yóò fi gbó tí yóò ṣe ya fi ṣògì ìwọ̀nba owó tó ń bá rí nínú ewé ran àti ewé gbòdògì yóò gbọ́ bùkátà tọmọ náà ǹlẹ̀ olówó orí mi àṣàbí mo kàn ti gbàgbé yíyọ à ń tòsí igbe ẹkún rẹ ni mo gbọ́ abiyamọ dẹkun ọmọ rẹ kó mọ ta tí wàìwàì kó mọ sáré dànàdànà dàbọ̀ mọ sunkún mọ ìyá gbọmú díẹ̀ kó fi rẹ fún kó fi pòǹgbẹ mo ti fẹ́ẹ̀ ṣetán díẹ̀ ló kù olúrombí ló ń fi èdè fẹ́ sọ̀rọ̀ yìí tó sì ń gbé ọyàn sọmọ lẹ́nu àmọ́ ọmọ ò gbé ọyàn lọ́wọ́ rẹ̀ ẹkún lọmọ ń sun ṣáá tó ń ké rárá tó ń somi lójú tùrútùrú tó ń tara wọ̀nyìn wọ̀nyìn bí ẹni tí nǹkan jájẹ olúrombí tún yẹ gbogbo ara rẹ̀ wò bóyá kòkòrò rìn mọ́ ní ara ni tàbí bóyá nǹkan ta bó ti ń kọrin fún náà ló ń pasẹ̀ fún láì sí ìlú yèsò bá mi bá mọ wí o ìyá rẹ ló bá wí o àdẹ́dẹ́kúndẹ́kún yèsì bá mi bá mọ wí o ìyá rẹ ló bá wí o àdẹ́dẹ́kúndẹ́kún kò pẹ́ ló tún gbé akéròrò léjìká tó da àyà rẹ léjìká tó ń gba nídìí pẹ́pẹ́ tó sì tún kọrin míì fún kò pẹ́ púpọ̀ tó fi kọrin yìí ni ọmọ náà fi sùn lọ́fọ́fọ́n séjìká rẹ̀ wọ́n ní ọrun nígbà tọwọ́ ọmọdé ọrun gba ẹkún lẹ́nu mọ́ rèmi lọ́jọ́ náà ó tilẹ̀ tún pa ìbínú tí ò fi lè gba ọyàn mu mọ́ nínú pàápàá nígbà tí olúrombí rí bí èyí ó tún rọra fọ gbọ́ngbọ́n tẹ ọmọ náà sílẹ̀ padà sáàyè ibi tó tẹ sí tẹ́lẹ̀ olúrombí wo ojú ọjọ́ rí pé ojú ọjọ́ sì wà níbẹ̀ tẹ́tẹ́ ó kó àwọn ọ̀bẹ rẹ̀ ọ̀bẹ ké àti olúkòndó tó fi ń rẹ ewé ó ti pín àwọn ọ̀bẹ náà wọ́n sì mú lẹ́nu yánrán bí esin bá ṣèṣì kọlu ọ̀bẹ náà féú òní esin náà yóò rẹ sí méjì féú ìgbà bíi méjì mẹ́ta làwọn ọbẹ̀ náà ti dá egbò sọ́wọ́ òun pàápàá olúrombí ti rẹ ewé lọ bí ilẹ̀ bí ẹní ṣé ìjàpá ní ohun téèyàn bá ti mọ̀ ọ́ ṣe bíi dán ni ó ní bóun bá kọjá nínú oko ẹ̀pà òun kì í mọ̀ gbà tí ọmọ inú epo ẹ̀pà ń kó sí òun lẹ́nu bẹ́ẹ̀ lọ̀rọ̀ olúrombí rí nípa iṣẹ́ tó ń ṣe nínú oko lọ́jọ́ náà farafarafara féúféúféú bó ti rẹ wọn ló ń tò wọn jọ tó sì ń yí wọn kítíkítí tó ń fi okun ẹ̀fúrẹ́
to ti ya tere tere di won po ni oju iye ti yo ta won egbo owo oni idiko kan loja o foju ni we yi to ti dijo pe eyi to ku ti yo fi pe egba wa popo mo olofin orun si ti ba unse o ti fi orun ejika ku mo re mi omo ohun ti ba di ohun lowo oju ojo si tun ro le pese die gbogbo boju ojo se mo garin garin lakoko ti rowo se won ni ko se ni ti ki re o re so bi o wu koko o re obe panu o ro lewo o re oju ojo lojo na o mo bo pada tutu pese o gbon ro lurun bi papa mo ni won bayi ise ohun si wo ni akin yemi ara lo odiji o lo lurun bi fura pe awon eda kan wa ni ayika ohun ori re so gan iru ori re dide na ro lokokan bi o ti le je pe se lo fi irun ran irun na di papo elede oju to ma si soke ko wo kan bayi awon eda meta kan lo nwo lo kan won o lawo eyan lara amo iduro ati irin se won o jo ti eyan gele won ni omode ki ri eru keru ma ba omode ni kankan o oluro be ri eru lojo na se lo dabi pe ko wole sinra ko mo boya okunrin ni won tabi obirin amo mo pe ebora ni won iri won o fani mora imura won si mu ti ja lowo didun won o yato si ti iro ninu agiju lai si tabi sugbon oluro bi mo pe ota lo ka o mo inu oko o wa lati itan ti won so nipa awon alujonu to ma ya wolu ti won ma je tokunrin tobirin de ti won si tin ko ewure atagutan ateran bi ye gbogbo o ro ninu oko re pe awon irun mole ti awon ara ilu royin re o awon igbo ti ile ugbo o ranti pe awon lopa laja oko ohun iran won lo ma gbo tele oju ohun wa n ri won gbangba kedere bayi imura won banileru won o woso koriko ti awon ara ilu n pe ni ekan tori gborogboro ni won fi bora won won si fi nkan boju won bi garete lati ori won de kanase o ni won fi koriko yibo won pa awon koriko na ni oda lawo orisirisi to banileru gidigidi o wa han si olurun bi gbangba pe awon eboro ugbo lohun dojuko bayi ona wo lohun le gba ti wo fi nipa ohun je tomotomo bayi ona wo lohun le fi ja ajabo lowo awon iku ijoni joni yi oju ewe kejila ona la wa inu iwe mo remi ajasoro ori keji ona la se nka lowo inu iwe mo remi ajasoro eto ayoka eje mo tesiwaju bayi ni oju ewe ketala ni ori keji iwe mo remi ajasoro woni le so omode soko o fese rin wale o dele tan o nfo mu pe ohun laya bi oba wa laya bi o se okan akin se yo sun soko ni o ro pe awon eyan to ba ti foju ka awon ebora yi ki gbaye mo alora mi rami won la won ri awon ki ri abo won mo akase awon kini na lo ji laja oko un gbe ti won fi ri oku asaye re mo doni o ti deran je fun won afaimo ko ma je pe oni lohun na yo ri aye mo ti won ba pa ohun ni won se pa laja ade laja oko ohun to sangun kini yo sele sohun obirin lasan lasan bi won ba se be si igi tutu ti won mu je igi gbigbe ohun atomo nko o wa ranti owo yoruba kan to so yi pe bo ba koju si o ki o ta o ba keyi si o ko ta bo ba ku wo nikan ko tu ero ara re pa o mo bi tagbara na ti subo ohun o kan ri pe ero ohun fo lo ni o wa duro tan di o ku awon obe re mejeji to mu yan yan dani awon so na ri bo agiri jagan won ririn jagiri jagan bo o na ko obe re lowo o rin sun meyin awon to mu ra ija won bo olorun bi na mu ra ija ti e o sun seyin o tadi meyin ti agbo to tadi seyin oro to joko o agbara mo lo pojo nipa to ku die ka won to won kan lara emi akeriro bi o gbe mo lo ba gbe da lo de be awon to na ba ya gba won fi ya olorun bi sari asala femi re awon ebora ugbo n sari ati reran mu lo ile won oro ba di kirakita o di yaki yaki o di ran ran yi ninu ewe ran ati ewe gbodogi oro wa di bi oro agba to so pe
ọ̀pá ń lé ejò nínú oko òun gbọ́rọ̀ ń lé òun gbọ́rọ̀ àǹjọ̀nú lé ẹ̀dá alàyè tó jẹ́ obìnrin ẹnìkan ń sáré àtipa ẹnìkejì ń sáré àsálà gbogbo ewéko ìgbẹ́ lára wá ní gbà òjijì oní olúro bí dúró sí ó yíjú padà bì rí ìyàlẹ́nu lèyí jẹ́ fún àwọn àlùjọ̀nú yìí làwọn náà bá dúró kí wọ́n tó mohun tó ṣẹlẹ̀ olúro bí ti fi gbogbo agbára rẹ̀ sọ ọ̀kan nínú ọ̀bẹ ọwọ́ rẹ̀ lu ọ̀kan lára àwọn ẹ̀dá búburú yìí ọbẹ̀ yìí ò ṣìnà rárá ọbẹ̀ yìí ò tàṣé déédé ara ọ̀kan nínú wọn ni ọbẹ̀ náà ṣe ó sì gún tọ̀hún wọnú ìkú ara rẹ̀ tó sì gún wọnú ọkàn rẹ̀ lọ kíá onírú ọbẹ̀ mú ẹlẹ́sìnrìn tí pọn mọ́re balùwẹ̀ ó fi dé lábọnú ó kẹ́tò kí ó tó ṣubú lulẹ̀ ó sì ṣí yakata èyí tá a wí yìí ẹ̀jẹ̀ ti wẹ̀ ẹ́ kanlẹ̀ ikú ara rẹ̀ ti yí àwọ̀ padà ó ti pọ́n wẹ̀ níbi àyà ìyàlẹ́nu lèyí jẹ́ fáwọn ẹ̀dá yìí bí wọ́n bá ní omi ni yóò ṣẹja jiná a ó ní kẹ́lẹ́bọ rẹ̀ tú dànù agbọ́ ti égún tó ń léni lóko èwo ni ti pàrí kọ̀kọ̀ bí wọ́n bá ní ẹran oníwo oni yóò kọ èèyàn pa bíi tìgbí níbí obìnrin bìrì ló wá gba ẹ̀jẹ̀ lára ọ̀kan nínú wọn èṣù owó pàdídà ó ti ń lé ajá wà yìí olúranbí náà ń rò pé òun ti dá ọ̀ràn mọ́ ọ̀ràn òun ti tá mọ̀ǹdàrà lọ́mú òun ti tẹ kánírù mọ́lẹ̀ òun sì ti gbéná wo ojú ẹkùn ó di dandan kẹ́kùn yẹ òun pẹ́rẹpẹ̀rẹ bí àwọn ẹ̀dá yìí bá tiẹ̀ fẹ́ dá òun sí tẹ́lẹ̀ bí wọ́n bá fẹ́ fojú obìnrin wo òun tẹ́lẹ̀ kí wọ́n fàánú mọ́ òun lọ sí ilẹ̀ ugbo wọn láàyè pẹ̀lú èyí tó ń ṣe yìí òkú òun ni yóò di ẹran ìjẹ fún wọn dandan ni èyí tá ń wí yìí pẹ́ àwọn àlùjọ̀nú méjì tó kù wọ́n gbáya wọ́n fi ya olúro bí wọ́n ń lé lọ òun náà na ọbẹ̀ sì lọ́wọ́ rẹ̀ sí wọn láti fi dẹ́rù bà wọ́n ṣùgbọ́n ìpàkọ́ wọn kò gbọ́n sùtì olúro bí pinnu pé òun ò ní la ojú òun sílẹ̀ kó wọ àwọn kinní yìí ti òun láyé ni wọ́n bá rí òun mú láàyè wọn yóò kọ́kọ́ fi àbúrò ikú hàn òun ná wọn yóò lu òun ní àlùbẹ́ àti àlùdẹ̀ bíi bàrà kí ọwọ́ àwọn ẹrúkú yìí tó tẹ̀ olúro bí wọlé wọ lórí eékún rẹ méjèèjì ó fi ọwọ́ méjèèjì di olúkòndó ọwọ́ rẹ mú ó tẹ̀ bọ ibi ọkàn rẹ ó tẹ̀ wọnú tìrora tìrora ó ké gbò gbogbo igbó sì mì tìtì bí olúgbòhùn ṣe gbọ́hùn rẹ̀ sókè tó gba gbogbo igbó kan ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ló dẹ́rù bá àwọn ẹbọra yìí bí wọ́n ti ń sábọ̀ ǹjẹ́ kí wọ́n ki olúro bí mọ́lẹ̀ kí wọ́n bò ó bí ìtábù ẹ̀yìn kí wọ́n pa á bí ejò àpasọ́pẹ ní mọ̀nàmọ́ná bá bù mọ́là lójú ọ̀run àrà ńlá sán gbogbo igbó sì mì tìtì àṣé bẹ́bọra náà bá rí ẹ̀rù ẹ̀rù àbá àwọn ẹ̀rù yìí rí ẹ̀rù tó ju ẹ̀rù lọ wọ́n sọ ẹ̀rọ ẹ̀jẹ̀ wọn sílẹ̀ gbẹ̀tẹ̀ wọ́n pẹ̀yìn dàbí rí wọ́n e òkú ẹni wọn nílẹ̀ kóbó wọ́n wọ́n lọ jọlọjọlọ lọ́jọ́ náà nínú ìrora rẹ̀ olúro bí gbìyànjú ó rápálá ó wọ́ dé ọ̀dọ̀ ọmọ rẹ̀ mi ọmọ rẹ̀ tó sùn fọnfọn ní tiẹ̀ ó wọ ọmọ rẹ̀ níbi tó sùn pọ́ lọ́rọ́ sí ó bú sẹ́kún kíkan ó fi owó àrò sọ̀rọ̀ ó ní lọ́jọ́ ọlọ́run ẹlẹ́dùnmọ́re ọlọ́run fi hàn dìmúlà àlà funfun dòlókè èso ń kójú rẹ̀ rí èsì bí kójú rẹ̀ tó jẹ́ kọ́mọ mi ń gbẹ̀san lára àrùn gbò ìyẹn ló sọ mí dopó ọ̀sán gan ìyẹn ló tún sọ mọ́ mi dánmọ́ orúkàn jẹ́ kí mọ̀rẹ́ mi ọmọ mi gbẹ̀san kó bá lè pa ìwọ̀n ògbò láparun wọ́n sì gba ìran ọyàn ilẹ̀ ẹ̀fẹ̀ sílẹ̀ lọ́rùn ìran ẹbọra ilẹ̀ ògbò. Lẹ́yìn tí olúro ń bí sọ gbólóyìn tán omi kanlẹ̀ akọni obìnrin kò dágbére fáyé ó fi mọ̀rẹ́ mi ọmọ rẹ̀ sílẹ̀ tòhuntòhun tó fi sílẹ̀ fún. Ẹ̀yin aráalé ojú ewé kẹrìndínlógún nínú ìwé mọ̀rẹ́ mi àjàsòrò ibẹ̀ náà la dé báyìí ibi náà sì ni orí ìkejì tó parí sí ẹ̀rí bí akọni obìnrin bó ṣe dágbére fáyé sálákọni obìnrin tí wọ́n ń pẹ̀kẹ́lù yìí olúro bí náà ni ó ṣe bí ake lọ́jọ́ tí àwọn ẹbọra òdò tí wọ́n débà ní inú oko ẹjọ́ náà tẹ̀síwájú báyìí ní orí ìkẹta ní ojú ewé kẹtàdé ní ogún ayọ́ka ó ń tẹ̀síwájú mo ń padà bọ̀.

ìkẹta báyìí ni ojú ewé kẹtàdínlógún wọn pe àkórí orí kẹta ni ewúrẹ tó wọlé amọ̀kòkò báwo ni àkọlé yìí bò ló ṣe jẹ ẹ jẹ ká mọ bá ìwé náà bọ ìṣẹlẹ búburú kìí pẹ tàn ká ṣe nírànmọ bíi náà gbẹlẹ bí fogido àtàwọn ikọ rẹ ṣe yọ sáàrin ìgboro nírọlẹ ọjọ náà ìròyìn náà ti de àgbọsọgbánú fáwọn aráàlú lẹnìkan bá sọrọ ọrọ mẹẹrí ọrí ẹmọ lukutu pẹpẹ pẹbẹ pẹpẹ lọni kárí lọọrọ yìí kọgbọmọ rẹ pọn àti àrímọrẹ rè ní ṣé báyìí ń lọyàn kú lẹlòmíì náà bá tún sọrọ ìjọ wo gan la tó máa bọ lọwọ ìran afẹmi ṣòfò kí wọn fojú pamọ sínú igbó alákejì yìí ó ní kété jìfìn ọlá àmúfọpọ ọtúnlá igi dáloko ó sì yapara alẹ àti máa ṣèyí sí edumare nílùú kó lọba kó níjòyè lọ́ọ̀tọ́ ó ní àtẹ̀wòrán kọjá wí òun ni ọlọ́fin àdàlàyé ó ti dàgbà àmọ́ ti bó àròlé odua àmbẹ́ ó mọ̀ ti yẹ kán wà nǹkan ṣe sí ìyàn ọ̀bìlẹ̀ jẹ́ ẹ̀dá kí wọ́n pa kúkúrú kí wọ́n pa gígùn yìí kí àwọn èèyàn méjì mẹ́ta tó ń fi ẹ̀dùn ọkàn wọn hàn ìlú ti kóra jọ oníkálukú ń fẹ̀hónú wọn hàn ẹnìkan bá tún sọ̀rọ̀ ọnìkan ń tẹ̀ tùfú àjà ọjọ́ kójú bá ríbi ọni bí wọlé àfọwọ́fọná ẹ gbọ́dọ̀ dúró mọ́ ẹ̀jẹ̀ ká kórèrè ríà ó dà fi àtẹ̀wọ̀nrán ẹlòmíì bá tún dáhùn ó tún sọ̀rọ̀ wọn fèdè fẹ̀ sọ̀rọ̀ ẹ̀tọ́ kábíyèsí ni kọ́ dáàbò bo ìran aráàlú mọ̀nàka yìí kí lọ́jọba lé lórí ìgbẹ́ kọ́wọ́ ọ̀bà ṣe sán ká kúkú gé dànù èèbúrú ẹlòmíì tún fún ẹni tó sọ̀rọ̀ gbẹ̀yìn lésì ó ní òní ùgbò ọ̀la ùgbò ọ̀túnlá ùgbò àfi bí ọni wí àlò lórí kó máa gba ni ìjọ wo gan la máa ṣẹ́gun ọ̀tá ká máa ṣe rẹ́yìn odì ẹ̀jẹ̀ kẹ́kẹ́ gbàjáre tó àtẹ̀wọ̀nrán lọ ó ń sàní bàbáríà bàbá ọmọ lọ́gbọ́mọ lọ́jọ́ ogún lè irun kẹrẹ̀ lọ́gbọ́mọ ọ̀rún mìlá ẹlòmíì tún fọhùn bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọn èèyàn ti péjọ wọ́n tún fèdè fẹ́ sọ̀rọ̀ bàbáríà ti dàgbà ogbó ti dá ìkoko rẹ̀ lára ẹnì takú tún mọ́ kó bá jẹ́ ní gbòó àdìsàn góòde ni ìwọ́n ni ọlẹ́ ajẹ́ gúdú ra gúdú yìí náà tó bẹ́ẹ̀ ìyàn dẹ̀rùn rẹ̀ sòrò ń dẹ̀ ìyàn ti dé baba lérí yan ìyàn ti mọ̀ yìí baba ti dọ̀yanú dá ẹ̀ lè tẹ̀wọ̀n mọ́ àtẹ̀wọ̀nrán lè tẹ̀wọ̀n ogunkógun sẹ́ àtẹ̀wọ̀nrán ti rọ wọ̀jọ̀wọ̀jọ̀ ọ̀dàrò lé ni ká lọ ẹ mọ̀ jẹ́ ká lọ ràfin lọ́dọ̀ baba ó yẹ káròlé náà lè ṣe bí ọkùnrin kẹ bẹ́ẹ̀ ó làwọn èèyàn ni wọ́n ń sọ̀rọ̀ yìí ni wọ́n ń sọ̀rọ̀ yìí ní gbẹ̀ngbà títí wọ́n fi ya sọ́nà àfin níbi tí àtẹ̀wòrán gún wà sí tó ń wò rérí ayé kí wọ́n tó dé àfin ni olobó ti ta àwọn ìlàrí ọba pé àwọn ìlú ti gbòòrò pé wọ́n ti ń ṣígun bọ̀ ìyá wíyí pé wọ́n ti gbé ilẹ̀kùn gbàgede àfin tì àwọn ìlàrí tí à ń pè ní afárí apá kan wọ́n ti dúró wámúwámú sẹ́nu ọ̀nà kò pẹ́ púpọ̀ sí àkókò yìí táwọn ìlú ya dé tí wọ́n ń kọrin ọ̀tẹ̀ tí wọ́n ń kọrin èébú tí wọ́n ń kọrin òwe àtọrin èpè oríṣiríṣi lé àwọn ẹbọra ẹ̀dá tó ń pa wọ́n nípakúpa lórí ìjòyè kan ti jáde wá láti pàdé wọn ó ń pàrọwà fún wọn pé kí wọ́n ṣe sùúrù kí wọ́n fẹ̀dọ̀ lórí òróró kí wọ́n ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ kí wọ́n fọ̀rọ̀ sẹ́nu ẹnìkan kí wọ́n síwáyò àròyé wọ́tọ̀wọ́tọ̀ nítorí pé tí ò gbéjì bó ti sọ̀rọ̀ bí èyí tán ni ọkùnrin kan bá yọ bọ̀m̀bọ̀ síwájú ojú rẹ̀ le bẹ́ẹ̀ ni gbogbo ara rẹ̀ ń gbọ̀n pẹ̀pẹ̀ kọjọ́ kẹ̀m̀bẹ̀ kọjọ́ kámúkò ní ṣòkòtò kan báyìí tó wọ̀ sídìí tó sì wọ dánsí pépé kan lé lórí ló bá fohùn ìfẹ́ sọ̀rọ̀ ẹ̀yìn ká ní sùúrù títí gbogbo ìlú fi máa run tán ká ní sùúrù kí obìnrin rí àmọ́ pòórá ká ní sùúrù títí kí gbogbo ìlú dáhóró ká sì lajúria sílẹ̀ kí tàlùbọ̀ yẹn ẹbọra àwùjọ sì máa jó olúkòròjì níbẹ̀ gbogbo irí okóríá ló ti porúkúrú musu ló ti pẹ̀ rírun tán báyìí olóyè ọ̀run tán ló ṣàǹfọwọ́ méjèèjì ṣàpẹ arọ́wà pé kí wọ́n ní sùúrù bí ọ̀rọ̀ yìí yóò lẹ́yìn pé orí èbíbù iṣu kìí burú títí kí alẹ́ má lẹ̀ pé àṣírí àwọn ẹbọra tó wà nídìí ọ̀rọ̀ yìí fẹ́ẹ̀ tú tán díẹ̀ ló kù ọkùnrin yìí ò tiẹ̀ gbọ́ arọ́wà olóyè ọ̀run tán bí olóyè ṣe fohùn tútù sọ̀rọ̀ ní ohun tiẹ̀ ń gòkè sí tó ń ké fatafata ẹ̀dùn náà irú pẹ̀ wo ni ká ṣe fẹ́ ni kẹ́kùn pa yèyè rẹ̀ jẹ irú àrọ́wà wo la máa pa sọ́ ni ká ya àtọmọ rẹ̀ tọ́kà gbà kó ikú láìrò tẹ́lẹ̀ lọ́ọ̀kokò ìwòyí èsì rẹ̀ o kí hàn ìgbò kọlùà abalọ àbábọ̀ rẹ̀ òkú ó sùn ènìyé èèyàn kó pòórá ló ń kà ara ran ni dé làjà ọ̀dọ́mọkùnrin kọ́ gbọ́fá yanranyanran egbò kíkẹ̀ kí yèé dá sílẹ̀ lọ́kàn láfogido àti ládiwúrà ẹ
ti satan ni won tun ki oluro bi aya re to n to mo su merin lo re ni won tun se ku pa awon eyan kun ikun idaro lokun ngba so ko yin soro de ikorita yi awon kan se osuke ekun awon kan po se sarasa elomiran tara sasa elomiran tara sasa won fi ka ibinu je ha enu won gbeju si somo won wo roro okuri yi to tesi waju iyan soko ibanu je sile lafogido iyan somo re titun do mo orukan omo ko aye ti ejeje ha iyan ika iyan odoro esi awi ka ni suru ka gbe ogbondo lo ka ma woran bi iyan se nso loria da oro kale be a se lo ba o a se ni orun leke e se le ba wa nkan se si ye to ge o ki alubata riyan ko ya pa ilu kia gbogbo adodake lo mini mini dake roro na mule de bi pe se lo dabi eni pe anjanu kan de saarin won lojo na to se pa won lenu mo ateni ton binu ateni ton sofo ateni ton ba ni kedun ati joye ton parowa koda ko ti le yo awon ilari afari apa kan to duro wa mu senu ona sile gbogbo won lo kararo ti won dori okan won kodo oju ewe ogun ni ori iketa nuwe mo remi aja soro be na lade bẹ́ẹ̀ lọ́sì mọ̀ dánú dúró ìyẹn lónìí táwọ́sì mọ̀ fi ìpàdé sí ọjọ́ mẹ́jọ ìwé mọ́rẹ̀mí àjàsòrò látọwọ́ alàgbà débọ̀ àwẹ́ àwọn ní bàbá gbálé bàgbàta àtàn òun là á darí ẹ̀ sí bẹ́ẹ̀ náà láti mọ̀ sẹ́nu dédé síbí o lórí ètò fún tòní ìyẹn lórí ètò àyọkà tó wà ní ìbéèrè wa fún tọ̀sẹ̀ yìí bẹ́ẹ̀ bá gbàgbé mo sọ ní ìṣẹ̀bẹ̀rẹ̀ tó yí pé àwọn òwe tó ti jẹyọ nínú àwọn ìwé yìí kẹ mọ kọ́lẹ̀ ẹ kàn sọ òwe méjì péré tẹ̀yìn gbọ́ tó jẹyọ nínú orí kejì tí a kà òwe méjì tó jẹyọ ní orí kejì òwe méjì ẹ kàn sọ òwe méjì kẹkàn fi sọwọ́ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ eléyìí 0903-176-7443 àtẹ̀jíṣẹ́ tó bá kọ́kọ́ wọlé òun náà ni a ó fún ní ẹ̀bùn tí ó wà ní orí ètò yìí 0903-176-7443 lẹ́mọ̀ fi àtẹ̀jíṣẹ́ náà sọwọ́ sí òwe méjì tẹ gbọ́ nínú orí kejì ìwé mọ̀rẹ̀mí àjàsòrò bí wọ́n ti fẹ́ fi àtẹ̀jíṣẹ́ yìí ránṣẹ́ ẹ má gbàgbé orúkọ yín bí tẹ ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ àti ìdáhùn yín orúkọ yín ibi tẹ ti ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ àti ìdáhùn yín ìyókù ọ̀sùn ọjọ́ mẹ́jọ láṣì ọlọ́run tá pàdé lórí ètò àyọkà ní òní gbọ́bi sí yín ẹ̀yin náà ò ní gbọ́bi sí mi ó dọjọ́ mẹ́jọ.

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń abò.
2: àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gùn kedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí a bí fún mi lẹ́tù àbí bí a yẹ ṣe bí bí wá.
0: pẹ̀lú diamond fm ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù ká wá jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́.
0: diamond fm ìkànnì aláyọ̀ ni wá.
5: ṣé ọlọ́run.

0: kí wa pé a ku ojúmọ́ ní òní ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹta lé ní ọgbọ̀n oṣù kẹfà ọdún tá a wà yìí mo kí wa káàbọ̀ sórí akọ́tún ètò yín ètò wa ètò gbàgede àjọrò ní ìkànnì dá amọ̀dẹ̀ tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara gbàgede àjọrò ń leto tó jẹ́ pé a ti ń ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ tí ó léde nínú àwọn ìròyìn wa ní àárín ọ̀sẹ̀ pàápàá jùlọ àwọn ìròyìn tó lọ lọ́wọ́ lákòókò tá a wà yìí tó jẹ́ pé lámẹ̀tọ́ àwùjọ wa àtẹ̀yìn ara létẹ́ gbọ́njọ̀gbọ́n òun ni a jọ ń ṣe àjọrò ní gbàgede yìí taiwo adéyẹmi lorúkọ mi òyìn lórí ètò gbàgede àjọrò a wo nǹkan tó ní ṣe lórí ṣíṣe ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ àwọn alátakò wọn ti ń bu ẹnu àtẹ́ lu ààrẹ tinubu àti ìṣàkóso rẹ̀ ẹgbẹ́ òṣèlú adc wọn ni ìgbésẹ̀ ààrẹ bó ṣe ní kí àwọn ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ káwọn náà buwọ́ lu àtúnṣe sófin ilé yìí a ṣe ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá káàkiri tìbútòrò ìpínlẹ̀ lórílẹ̀‐èdè yìí ó ní ìgbésẹ̀ ààrẹ pé jinijini ni pàápàá jùlọ wípé ààrẹ fẹ́ máa daṣọ bo bó ṣe kùnà láti dáàbò bo àwọn ọmọ ilẹ̀ yìí bẹ́ẹ̀ náà ni ọmọye fún ẹgbẹ́ òṣèlú alátakò ndc fún ipò ààrẹ tíwà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ anambra peter obi ó náà ti fohùn léde wípé ó ṣeé ṣe kí wọ́n lò ó pàápàá jùlọ fún ọ̀rọ̀ òṣèlú àwòlé yìí oyin náà mo ò pẹ́ ti ní fọ́nrán kan tó ní í ṣe lórí ìyàwó arẹlẹ̀ yìí sẹ́ńtọ̀ olúrẹ̀mí tinubu tán ni pé kí àwọn èèyàn ọmọ ilẹ̀ nàìjíríà wípé kán wo láti máa dín àkàrà kán ta kúlíkúlí wípé àwọn nǹkan báyìí wípé kò nílò púpọ̀ láti tà àwọn èèyàn ní ọ̀rọ̀ sí àwọn ààrẹ sọ yìí wípé kò nítumọ̀ gbọ́n kan sọ wípé ìyàwó ààrẹ pé wọ́n fi ẹ̀nà sọ̀rọ̀ ni wípé bóyá àwọn èèyàn ló ṣe ìyàwó ààrẹ gbọ́ oní náà a ti wúrọ̀ kan tó lóde láti ẹnu abẹ́ṣekáwọ́ fún ààrẹ ilẹ̀ yìí lórí ọ̀rọ̀ ròyìn yẹn báyọ̀ ọ̀nà nuga tó náà fún léde wípé kárìn gbòrowò wípé rọ wọ́n ń pa pé èké sì ni wípé ilẹ̀ nàìjíríà wípé ibi gbogbo nílẹ̀ nàìjíríà a wọ eléyìí tákò bá gbà lóyìn náà a wọ inú ẹgbẹ́ òṣèlú ndc lọ iléẹjọ́ kan tó ń jókòó nílùú lọ́kọjà ní ìpínlẹ̀ kogi ní báyìí ó ti fagilé àkókò tó bẹ̀rẹ̀ ṣáájú pé kágbe inec pé kán ṣe ìforúkọsílẹ̀ fún sí ẹgbẹ́ òṣèlú ndc a wọ eléyìí lónìí lórí ètò yín ètò àìtó gbàgede àjọrò àjọmi lónìí náà àkọ́kọ́ àwọn náà ni comrade ridwan alẹ́sìnlọ́yẹ wọ́n jẹ́ lámẹ̀tọ́ àwùjọ wọ́n ń jẹ́ àfẹ́tọ̀ yàn comrade kò ní pẹ́ kojúmọ́.
1: ẹ káàárọ̀ gbogbo aráalé a kú òpin ọ̀sẹ̀ ṣé dáadáa la báyìí mr taiwo atọ́kùn bí ayé bá ń jáyé bí èèyàn bá ń jiyàn ọlọ́run ọba yóò jẹ́ kẹ́ ẹ máa bẹ ọlọ́run ọba kò ní jẹ́ kí ẹ tonugbó bí ọwọ́ àdúrà tí àwọn bàbá wa ní ìlú ìlọrin tán máa ń gbà fún wa ni pé ọlọ́run ó jẹ́ ká lálùbáríkà mo wá fi ẹnu àwọn bàbá wa ní ìlú ìlọrin fi ṣàdúrà fún yín pé ọlọ́run yóò jẹ́ kó kó èrè oko délé ó wàá láṣeyọrí ẹ káàárọ̀ ẹ kú kalẹ̀.
0: ẹni kejì lónìí àwọn náà ni kọmọ ìrọ̀lẹ́ méjì láàrin iwájú láti ìlú òró kọmọ wọ́n ń jàfẹ́ tọmọ ni mo kí pẹ́ kojúmọ́ comrade.
2: mo kí gbogbo ọmọ ìpínlẹ̀ kwara mo kí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ diamond fm gbogbo ẹ̀yin olólùfẹ́ taiwo báyé bá ń já ibìgbà bá ń jẹ́gbà àkàndò ní mú ọlọ́wọ́ àtẹnu lórúkọ jésù kristi èrè oko wà kó délé ìpínlẹ̀ kwara tó wáyé lórúkọ jésù kristi ò ní mọ̀ kápadà sí ibú àánú mọ̀ fọ̀nfọ̀n ni gbogbo ibi tó ti rokan orí lórúkọ jésù kristi orí ogun ẹ̀lẹ̀ wọlé fún lórúkọ jésù mo wá fi bẹ́ẹ̀ mo fi kí ọba olóró ọ̀fọ̀rọ̀ ọba títí lóye mo fi ọba olóró for class mo fi kí gbogbo ọba kwara south àti gbogbo kwara state lápapọ̀ pé sí dada ni àbáyín ẹ ṣe gọmìtà taiwo.
0: comrade aṣelóye kankan lọ agbá mi ètò mọ pé ẹyin náà tí wọn tó ń lọ lórí ṣíṣe ìdásílẹ iléeṣẹ ọlọpàá ìpínlẹ yẹn state police ní báyìí àwọn asòfin àgbà àwọn asòfin wọn ti buwọ́ lù ú tẹ́ pé lára ìgbésẹ̀ ìjọba ni láti dẹ́kun ìpèníjà ètò ààbò tó wà nílẹ̀ nàìjíríà pàápàá jùlọ jínigbé àti ìwà ọ̀daràn tó gbogbo tó wáyé látọwọ́ àwọn akógunjàlú. comrade ṣùgbọ́n àwọn alátakò ìyẹn ẹgbẹ́ òṣèlú ndc àti adc awon o soro to je pe won faramo fugbara faramo igbese yi egbe isulu adc latenu alokoro won malam bola jabdulai awon ni igbese yajo yajo are ni bi pe atetule ka fun sakoso yi gan to pe o je nkan ti awon mo leyin pe fun peter obi na be ru pe se awon gomina tan ni won ni ma fe lo lori oro oselu to di pe eto di bo ji sumole
1: operate national oro igbe lefo e se un atokun e ri pe oro state police ti emu enu bayi ke se odun yi ni ati nsoro ni pare even ke se 2025 lati february 2024 ni oro state police ti wa nita to je pe are orilede his excellency Bola Ahmed Tinubu o pe gbogbo awon 36 state governors lati jiroro ona bayo pelu eto abo to mehe lorilede Nigeria ati ipinle onikaluku now oro ti awon opposition parties wa so at this critical time oro ni ti abawa wo dada lorilede wa Nigeria ri e ri pe ajo Nigerian Police Force ati Nigeria Army taba wo gbogbo e papo Nigerian police officers tani lorilede wa Nigeria yi won o to 400,000 they amount to 371,800 tabasi wo soja tani lorilede wa Nigeria yi won o to 180,000 won amount si be abi 170,000 or 160,000 thereabouts taba wo dada ni orilede wa Nigeria olopa eyo kan civilian ton ni ko ma so o amount si 600 now be na ni soja ti mo daruko soja e okan yo mo so eyan bi 1003 si 1600 baba wa wo dada lorilede wa Nigeria awon olopa ta so pe won amount ti 371,700 ta ni soja to 170,000 yi ina ni awon bandit la awon boko haram ni won pa ni eyoko kan yi idi eleyi ni awon gomina ipinle kokan la ona fi jiroro pelu are orilede peto kini ona bayo taba wo dada oro state police ti aso yi e ri pe ko seni to le mo lu bi omo onilu be se wa yi nisin be se wa lati ilu yin e le mo lorin ju mi lo because ilorin ni won bi mi si ilorin ni mo dagba si ibe ni mo ti ka gbogbo iwe mi idi eyi la won gomina 36 states ni orilede Nigeria ati are orilede fi jiroro pe ka won wa gbogbo ona bayo si oro level of insecurity tin rajaja lorilede wa Nigeria yi ina won fi jiroro leri oro state police te ba wo oro state police yen daada bi aba fi oju sunukun wo anfani ti o mo wa fun omo orilede Nigeria oju disadvantage re lo ninu anfani ti o mo wa fun orilede omo orilede Nigeria ni pe e ri pe Nigerian police officers atawon soja ti a so lorilede wa Nigeria yi won o po bo se to ati bo se ye now tabawa incorporate awon state police yi nbe kon mo ba won sise e ri pe yo boost oro security because awon state police officers ti a so yi awon na ni won mo karakara gbogbo ibuto do gbogbo everywhere ni community kokan ni agbegbe kokan so ton ba jo sise papo pelu awon ajo agbofinro bi Nigeria Police Force DSS atawon soja e ri pe oro insecurity lorilede wa Nigeria yi yo muna loko baba wa wo dada ni asiko yi e ri pe lati february 2024 mo ni awon are orilede ati gomina 36 state governors won tin jiroro leri re awon opposition ati araalu won mo wa wo pe why this time that in 2024 13 soro oro eto abo ti o se dada lorilede wa Nigeria so wa digba to je wi pe ni election ku sata le sese wa ronu pe okay e je ka gbe capacity oro state police into law bi abawa foju sunukun wo dada state police is a welcome development because your help lati combat this level of insecurity tin da mu wa ni orilede wa Nigeria nkan ti awon opposition wa nberu ni wipe ni se awon state police ti a so yi se awon gomina ipinle kokan won o ni ma lo won ni irinse oloselu ka to selection ati after election ona abaye wa wa fun ona abaye to wa fun ijoba apapo ati ijoba ipinle kokan na lo le wa ona abaye kin wa ni ona abaye to wa fun ni pe ni bo se wa un e ri wi pe ni bi proper recruitment in the sense that to je wi pe ni awa bias in the course of recruitment ti awon state police officers ti afe gba yi e ri wi pe ni you reduce level of insecurity to wa ni orilede yi then nkan to le mu state police ti o fi se dada lorilede wa Nigeria na ni pe ka won na da duro kon ni autonomy in the sense that to ba ti je wi pe ni gomina ipinle kokan na ni yo ma sanwo fun won e ri wi pe ni awon position oro ti won so pe awon state police officer ti a fe yan ni ipinle kokan yi se won ni je agode gba fun awon gomina ipinle kokan won fe je ah in that way ton ba wa to e pe awon na ni autonomy in such a way that won da duro so you understand eyin won lo ba yen
0: eh eh so do comrade ako wa tin lo so do comrade Oladimeji comrade ah awon alatakun beru ah igba ton so lori abadofin oro ilese lopa ipinle yi aregbimaso fagbale yi gosu apabi igba ton na soro oni kan fi ilana si to je pe awon gomina won ni ma lo lati doru mu awon alatako won ni pinle tan ba wa
2: alakoko nbe
0: mi be ka joyi na mo be kon me asle awon so pe kan da duro kan da duro le Nigeria se to je pe ta fe gba awon nkan kan bayi awon loselu oni won fun ni slot lati ko awon yen won si eleyi wa nbe
1: a bo wa sibe yen na
0: ah elekeji ni pe se ti won ba da duro en 20 ah we said the guess you put the price that is soon pe en to ba sanwo ara o lati korin fun eyan won ma korin yin awon boyin ni mo sanwo se ro pe nkan ta nse yi ona bayoko fun pe an pe ni Nigeria pa fe segun eyin pe geto aboyi come Oladimeji
2: Mr Taiwo ti eba sakisi ta won ara le na ba gbo mi dada mo sakisi pe teyin na ba ranti pe ati ma nso lori eto yi more than 3 years 4 years ago pe gba ta ti ni awon challenges to abo ni Nigeria ati wa wo pe okay kini ona ton le gba to je ki eto abo yi kuludo lo le mu mi ati wa wo okay e ku le de te ku ku gba awon mo ilu awon community ti won mo gugu koru kondu nu gbo tawon people hide se mo believe pe agitation wa oni je oba papo na ngbo pe larugo ton mo Nigeria npa wi pe state police e ko ti kokko lo national assembly ngba kan to ku ta gbo kokan mo but at the end of the day olorun ni o bo si yori dada so as e gbo kokan to but e kan ti kan ba awon yin leru nibe ni wi pe se awon people o ni bo so won gomina se mo pe even gan awon police gan to je original gangan
0: federal
2: won awon traces kokan wa ta won ara lu mo ri pe o dabi wi pe awon mo fe fi yan wa je die die ma ni sample kan fun yin e ri pe ti o ba di pe boya pe afafe protest ni state kan la ba won state awon mo saba fe lu olopa fun wa lati mo je ka ri se nse awon to je ti national niyan so awon wo pe te wa te gbe olopa bile yi e mo je ko bo so awon governor two awon tin ro tin so tan so yen awon wo pe election ti sumo gbogbo to ko election sim to ba calculate mi ro bo tis 8 month now awon pe se awon o ni lo against awon ta won o si ni ruling party fun won le election another dimension niyan but oju awon ara le fi wo ni wi pe se won o ni mo fi threat wa ti joba o ba se ko je bi olopa se wa to wa lodo federal awon ile na tan be dale kun wo lodo feda but ki se under police no ma wa on na ma wa body atara won ton no o je ara ara agbofiro ti ijoba papo mo sanwo fun
0: sawon yi
2: be ni
0: ni wo yetin
2: be be ni bo se ko ri ni e be mi se
0: police ko ni ko ni akon je so a na pe se police mo ni e
2: o mo wa sa a ma pe state police state police oruko ni ko mi ni pe ki won wa under governor ki governor mo sanwo fun won e gan example kan fun yin se awon governor mi titi mi mo so ran se won je osu awon governor mi titi mo bi so ran sin won o san 70,000 minimum we fa won kan now state ibomi se ero awon state yen le ko ko body awon state police le lori nje ever gbori laye lati emi o gbori o pe as a federal worker kan wa ni federal government je oro osu osu marun osu mefa osu meje awon ada sele ami o lo bi se emi o gbori do awon yan ba gbo on le mu prove wa fe mi but emi gbo pe federal government je awon yan lowo osu marun abi mefa meje oro kan ti won gbo osu emi ro wo sele ri but to ba sele awon state police yi ki won under federal to pe federal no ma se checkmate fun won in to le fe mi ti mo soro yi lokan ba le pe ta ni fe traces yi pe se awon state governor o ni lo won against wa
0: eh come here let's lo eh di ID gba kan ri opapapa gba kan ri yen kayode egbe tokun
1: okay
0: awon ro be faramu nkan ta tan se yi
1: okay
0: kan so gba na ni pe ki won gba osise olopa si ni pe ta ba ni ka wo e ka kan kele kan wi pe alafo nla wa there is a wide gap laarin awon ta n gba fun le se olopa ni Nigeria
1: ben
0: ati ilana agbaye
1: ben
0: pe nkan ta ni lo lako yi ni pe ka gba awon eyan si le se olopa si ka si gbadun baye gbadun awon isa labo gege bi awon ajo agbaye ta awon loke pe nkan ta n se yi pe a n fi ete sile ni a n palapalapa
1: beni e seun atokun kin to ma lo ni bi oro mi mo kan fe se di imole mo fe tan imole si oro ti akegbe mi so olorun ko ni kuru la kai yin e ri pe oro state police it has come to stay now profound solution that can combat this level of insecurity ni ona bayo ta fe analyze leleri tabawo daja ni Nigerian Police Force won ni police service commission now nigbati state police ti wa bayi nisin in that why there should be a state owned police service commission ti o je wipe ni awon ni won ma wa ni under recruitment process and some other things baba wa wo dada se mo wipe nisin ko si ba se fe se gomina ipinle kokan na ni yo ma dari state police kama paro fun ra wa now bo se wa wa yen there should be a kind of independent oversight ti o ma checkmate awon olopa yi now awon ijoba wa won fi kin ya owe yin lo won fi otele won pa lapalapa ni ta ba gba police officer 2 million si lorilede wa Nigeria yi ta ba address root cause of this insecurity bi wi pe ni ta ba ju abebe si okay ibi pelebe na ni yo fi lele kini awon root cause of insecurity orilede wa to je wi pe ni ani apo aju 250 million lo lorilede wa Nigeria o wa it's so unfortunate lorilede wa Nigeria pe ni awon eyan lorilede Nigeria yi we have more than 140 million omo eniyan to je wi pe ni iya nje awon agbalagba na lo si so pe ni owo to dile ni se to understand awon government wa yi won o ti look into this taba o dada lori lede wa Nigeria awon omo tin lo universities ton graduate on a yearly basis awon omo ton lo polytechnic ton se HND ton graduate on a yearly basis a ri ninu data wi pe ni won to 500,000 to 600,000 every day government apapo ijoba apapo ati ijoba ipinle won e ti raye ya si oro rate of unemployment to wa lorilede wa Nigeria yi awon elebo de so wi pe ni an idle hand is a devil at work e wan so wi pe ni oro rate of insecurity it will comes to say now tabawo dada nisin e ri pe mo soro kan ki to mo bere analysis mi
3: mo ni awon olopa ta yin lorilede wa Nigeria won oju 371,700 lo. Now awa ni omo orilede to to 250 million to je wi pe ni e wa assign olopa eye okan fun eyan 600 lorilede wa Nigeria though oro state police oda but I tun need the more recruitment ni bi ajo Nigerian police force. I need the more recruitment ni bi Nigerian soldiers. Oh, it now come to our dismay. Lori dewa Nigeria wi pe awon eyan o fe si se soldier mo because won mo pe tan ba to ba ti apply fun se soldier to ri se soldier nisin won lo jo si bi to ti lo mo fight awon Boko Haram ni awon mo Nigeria tun wa fe live sacrificial life ton fe fi emi ara won le fun orilede wa Nigeria. They want to become a patriotic citizen but it's so pathetic, so unfortunate. Lori dewa Nigeria wi pe owo tun won fa won soldier wa yi kere.
0: Ah, comrades, alayin o kwaje awon alababa da si oro ti a nwo loni yi papa julo oro ile ise olopa ipinle ti o ti di o ti fe di ofe tan bayi nile Nigeria. Comrades oro kan le ken alesin loye won ni kan ni awon ajo kan to ma mogi to won sugbon awon kan so pe ajo to ba gbe kale yi ta won mo je abo fun se bi aje gobina na ni
3: be ni
0: a ko ta wa yi awon yen kan lo nso emi ko mo so bi pe ajo INEC gan awon kan o gba boye pe ominira go sisi fun pe oruko tan je yen won je lomi olominira ga pe oruko lasan ni bi pe ijanu won si wa awon yen lo so emi ko mo so yen ajo INEC pe janu won si wa lowo eka lase executive awon ko gba be pe INEC ta n pariwo gan pe o je o da duro gan ara leisan kan ba da si na kan mo kin pe ah eku ikale

0: Ẹ̀ka mọ̀ padà sórí ètò yín ètò wa ètò gbàgede àjọrò ní kàyín dámọ́dé 3.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara lónìí pẹ̀lú Taiwo Adeyemi. Àlejò mẹ́rin àkọ́kọ́ àwọn náà ni àwọn ni Comrade Ọlárẹ̀wájú ẹnì kejì ni Comrade Alẹ́ṣinlóyè. Mẹ́yẹnálé ẹ padà ẹ padà sí méjèèjì mẹ́ka mọ́ra àwọn tó àkókò wà ni. Comrade ẹ sọ̀rọ̀ nípa ìyàwó rẹ̀ Atanuga.
1: So ọ̀rọ̀ tí àwọn méjèèjì sọ kìí ṣe ọ̀rọ̀ tí ó wetí gbọ́ at this critical time because economic reform tí ààrẹ orílẹ̀-èdè wa yìí tí wọ́n introduce sí wa ní orílẹ̀-èdè wa Nàìjíríà yìí kò wà friendly rárá. Ta bá wò ó dáadáa nígbà tí àwọn ààrẹ former president of this country kákọ́kọ́ gbé láti ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ nígbà tí wọ́n dé orí àlééfà tẹ̀bá rántí dáadáa tẹ̀bá gbàgbé ẹ rí pé èló ni à ń ra epo nígbà yẹn tá à ń ra epo ní 11 naira ẹ rí pé àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ń ṣì gba 2005 wọ́n wá rí pé owó yìí kéré púpọ̀ that is the reason why tí wọ́n tún fi 1000 naira kún owó yẹn gbà tí wọ́n fi 1000 naira kún owó yẹn ẹ rí pé 3500 ni à ń gbà èló ni wọ́n dẹ̀ ń ta rice nígbà yẹn èló là ń ra epo pupa èló là ń ròróró tó jẹ́ wípé ní 1000 naira ó tó dáyàn lóko òwò téèyàn ó sì mọ jẹun àárọ̀ ọ̀sán alẹ́ ńbẹ̀ bọ reform tí bàbá tinubu ṣe lórílẹ̀-èdè wa nàìjíríà yìí ó ti bring about a permanent hardship and permanent pain sí ọmọ orílẹ̀-èdè nàìjíríà nísìnyí wọn sọ pé ká mọ dí àkàrà ká mọ ta kúlíkúlí ká mọ ro ẹ̀kọ́ tàbá wà wò dára lórílẹ̀-èdè wa nàìjíríà okay for example arifunya ní 100,000 pé kó mọ ta kúlíkúlí kó mọ ta àkàrà kó mọ ta ẹ̀kọ́ owó tí ó fi ra yan gan lásán gan kò easy now ibi tí ó ti lọ kó yan gan lóko ṣe báwo ni ètò ààbò tí ò ra jaja ń bẹ ẹ sì ń sọ wípé ní ká leverage lórí pẹ̀tí-pẹ̀tí
0: business. Ẹ jẹ́ kí n sọ́dọ̀ Comrade Ọlárẹ̀wájú ẹ ká wọ̀rọ̀ yìí ó dàbí pé Nàìjíríà àlàfúnlá wà láàrin nǹkan tí àwọn tó wà ń jọba ń rí tán sì ń gbọ́ àti nǹkan tí àwọn Nàìjíríà ń là kọjá ìtorí pé tẹ bá súnmọ àwọn tó wà níléeṣẹ rẹ wọn á ní ààrẹ ti gbìyànjú wọn lè ṣe àtúntò ṣọgẹ nàìjíríà wípé ìgbà táàrẹ dé ilẹ nàìjíríà wọn ṣọgọjọ nígbà ara wa ti yá wípé a ti rí pa ọwọ ààrẹ ṣùgbọn táwa ní káwọn táwọn yẹn ń sọ àwọn tó wà níléeṣẹ àtúnṣúmọ rẹ ń sọ àbí tí wọn ń gbọ ni àti kẹta náà ń là kọjá ilẹ nàìjíríà

0: àlàfo wà nbẹ ṣé rò pé àlàfo láti wà láàrin ìṣèjọba àtàwọn aráàlú
1: báyìí. ẹ ẹ mr taiwo ṣẹdá àwọn ọrọ kọkàn wà tí yóò ní fẹ kó dànù. ṣe ẹsàmpù nsìn tí minister for finance bá sọrọ èmi ò ní kó ọrọ ẹ dànù pé kò sọ kankan pé kọkàn sọrọ pé bóyá kọkàn sọrọ fi gbé ààrẹ lẹyìn àbí kò fi gbéjọba wọn lẹyìn tí ààrẹ bá sọrọ ṣe é tán spokesman ààrẹ bá sọrọ sometimes ọ̀rọ̀ tán sọ lè mọ ìwé sansoma lè titi wa àwọn atájọ́ ọmọ nàìjíríà máa wò pé kí ni àwọn tó jẹ́ agbẹnusọ ààrẹ kí ni wọ́n ń sọ yìí ṣe rí tẹ̀yàn bá súnmọ́ president bí fẹ́ bẹ́ẹ̀ pẹ̀lẹ́ntẹ́ sọ yìí pẹ̀lú bó ṣe súnmọ́ ààrẹ tó wà nínú kábínẹ̀tì ààrẹ tọ́jọ́ ń ṣe pẹ̀lú ààrẹ
0: yàwó àbí ọ̀nànúgà
1: àmẹ́jì àwọn èjì ló súnmọ́ ààrẹ ṣe rí sometimes máa ń wà tó pé bí ààrẹ bá approve kankan tó jọ mọ́ bí owó ẹgbẹ́ mọ̀ sọ́sìn tó jọ mọ́ bí owó àwọn máa ń sábà ní àǹfààní láti rí approval ààrẹ ibi tó ti sign àwọn tó roll out fáwọn programs tí ó jẹ́ kí ìdẹ̀kùn kó bá ọmọdé lè nàìjíríà àwọn ìgbésẹ̀ tí ààrẹ ó gbé tí ó gbé gba normal channel tó yẹ kó gbé gba tí ọmọ nàìjíríà tó fi wò pé n tí ń ṣẹlẹ̀ náà lè nàìjíríà yìí àwọn fẹ́ wá ojútèse sí so ó possible àwọn ò ní àwọn ò rí àwọn lè mọ rí oríṣi àwọn owó tí ààrẹ approve lọ́bí tó yẹ kó approve ẹ̀ sí lọ́bí tó yẹ kó lọ so àwọn ò wá ṣe ìwádìí pé n táwọn ń rí àti document táwọn ń rí bóyá ààrẹ sàyẹ̀ tán ó gbé fún pé kó fẹ́ tiẹ̀ àbí dà pé kò ní kó fẹ́ tiẹ̀ ó wà òkè ó dá ìwọ náà kí ni advice ṣe kí n tó approve owó yìí kí n tó gbà lọ́bí tó yẹ kí n gbé lọ káwọn tó ní àwọn tó gbé wá kí n tó wá gbà lọ́wọ́ mi so òun náà ní opinion tiẹ̀ tó sọ̀fà rẹ̀ now bó ṣe wọ́n ń wò ó wà òpè owó yìí tó wọ́n pé tó bá ti lọ báyìí bó ṣe bó àbúrò ààrẹ ṣe approve ẹ̀yẹn tó bá ti lọ báyẹn ìdẹ̀kùn tó bẹ̀rẹ̀ orílẹ̀-èdè nàìjíríà ó yẹ káwọn wá tẹ̀síwájú láti ṣe ìwádìí láti ṣe òfin tó tó wípé iṣẹ́ tí òun fojú rí tí ààrẹ approve yìí ní èrò báyìí ní kankan báyìí ǹjẹ́ ó délẹ̀ ǹjẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà tajẹ́ mẹ̀kúnnù ọlọ́run ǹjẹ́ ó bá wa ǹjẹ́ ó délẹ̀ yányán ǹjẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà mẹ̀kúnnù ǹjẹ́ ó dé ara wa ǹjẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà tajẹ́ tún ọ̀rẹ́ mi náà nàìjíríà ǹjẹ́ ó ti kárí gbogbo wa àwọn ọ̀wọ́ ń bọ̀ wá sà àwọn ìwádìí làwọn pípù yìí ò ṣe kan tó máa ń sọ̀rọ̀ but tán bá sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ wọn èmi ẹ̀ sábà dànù because ó ní nǹkan kan tí wọ́n rí tó ti roll up lásọ̀rọ̀ kó lórí pé wọ́n sọ àwọn ọ̀rọ̀ tán sọ yẹn but kankan tó kàn kó dákúdẹ̀ ni pé ó yẹ kán máa ṣe ìwádìí kán lọ grassroots kán wò pé ǹjẹ́ ń táwọn fojú rí ǹjẹ́ ó ti lapa.
2: Atọ́kùn
0: ẹ ní sòrò bẹ́ẹ̀ kà kó àti lọ ni ẹ sọ ìtẹ ẹ sọ ẹkẹ mú yìí náà mọ ni kọ́mọ̀ sọ yìí pé bóyá àwọn tó súnmọ́ ààrẹ wò pé a ṣàtúntò báyìí a sì mẹ́yẹ tó ń wọlé a sì mẹ́yẹ tó ń jáde wípé ká bá náwó ìbẹ̀rẹ̀ ká ṣe ná wípé ṣé ó yẹ ká dé pa pé ó yẹ ká ti dé pa lára àwọn aráàlú fún àpẹẹrẹ ní ìpínlẹ̀ kwara ní oṣù mẹ́ta kọ́kọ́ january to march owó tá a gbà nípínlẹ̀ kwara yẹn january february march nípínlẹ̀ kwara láti jọ àfẹ́rẹ́ allocation wa nípínlẹ̀ kwara o 42.31 billion naira 42.31 billion naira ni ìpínlẹ̀ kwara ti gbà lóṣù mẹ́ta kọ́kọ́ ọdún tá a wà yìí 42 billion naira sọ billion ni o láti gbà yẹn ni pé àwọn káwọ́ báyìí pé ààrẹ ṣàtúntò subsidy wọ́n yọ wọ́n reform foreign exchange system pé owó ti pọ̀ tó wọlé pé owó sì ń jáde yẹn ni pé ààrẹ sáré lẹ́ka náwó sí àbáwọn gómìnà nípínlẹ̀ kwara 42 billion naira ti wọ̀ pínlẹ̀ kwara lóṣù mẹ́ta báyìí ṣẹ́yìn ẹ̀yìn rí ìpínlẹ̀ kwara comrade.
2: ẹ ṣeun atọ́kùn ọ̀rọ̀ yìí ó kọ̀ fún explanation to understand ẹ̀yàn kan lè ṣá dédé give you direct answer báyìí bí ẹ̀yàn bá jẹ́ olórí either o jẹ́ baálé ilé àbí o jẹ́ community leader bí o bá ṣe é dá àbí màkàrúurù kan bá ń ṣẹlẹ̀ ní community yẹn kìí ṣe àwọn community members nìkan ni wọ́n bu o olórí community yẹn ni wọ́n mọ̀ fault. Now, kí n tó answer question tí ẹ bèrè lọ́wọ́ mi, oro ti bayo nonuga so ati remi tinubu ta ba so wi pe ni won o mo pe iya nje omo orilede nigeria bi pe awa ta n soro lori radio yi ta wa lori radio yi bi pe awa ganga personally eletan ni wa ni e ri pe nigbati awa muslimi ta se odun leya tan ta won governors lo ki are orilede yi asiwaju bola ahmed tinubu awon governor governor personally awon gan so pe awon mo pe iya nje omo orilede nigeria at this critical time that was why ti gomina ipinle kwara his excellency malam abdurrahman abdurrazak tu won fi propose 100,000 naira minimum wage fun awon osise lorilede wa nigeria
0: awon so pe owo to wa owo ti owo sise wa nle gan 100,000 naira gan won le san
2: that's just the point
0: chetin gbani
2: emi se civil servant businessman le now ko ti won ti won ti so di awon ka propose
0: na government ko owo yen wa
2: now gege bi oro ti e so
0: ah ibe te bi so pe awon to pe government so pe owo ti wa nle awo epo
2: no ke se nkan ti comrade so ni
0: won ni awon to sumo are
2: awon azun pe
0: owo tan owo ti won tan tan buwolu yi tan wole yi
1: e ti won gun yan
0: ba ti so ni 1.1 billion ni
2: se para
1: o ti mo gbe ga so ni pe nti mo gbe ga so ni pe awon to suma re gege ba meji ta daruko yi iyawo atese at the spokesman bi are ba approve awon kankan
0: awon gbo won si
1: won gbo ko won ri ni ninu paper won den wo pe channel bi ti to ba re ba ti approve tan awon to ni channel bi tan ye kan gbegba won gbegba be so but find this wi pe injodele yen na won se
0: awa wo ba pe ara tutu are ta le so ka won di se ni pe subsidy awon ti mu kuro bi pe ijoba tin ru wa to bubu kata bayi ibere wa ni pe ni pele kwara ka ma le se lo ni pele kwara 42.31 billion naira ti gba ni January February March se gba pe loto ati ri pe ni pele kwara
2: bi abawo dada ni ipinle kwara state wa his excellency malam abdurrahman abdurrazak won biyanju bi agbara won se mo
0: sa ti ri
2: pa mo bo mo bo atokun so lori owo ti e so 42 billion naira plus ti e so eri in terms of salary package of the thing o da pe won sanwo fun awon osise Kwara as a wendy but iko ta won mo Kwarans ta won civil society organization ta won opposition to agitate fun na ni pe proper transparency and accountability. Now, Baba Shewari, by innocent, is now left to His Excellency Malam.
0: Ati e ti ri pa ipinle Kwara yi
1: e je ki ya oro governor Abraham Abrasak lo lemiji ni January 1st 2024 ni body law leko leko no sorry 2025 mo ni body law leko January 1st won soro kan ni waju are ni le won leko personal house won won ni lati 8 years ti Buhari lo leni gba 1 year ti are orilede de yen Tinubu pe owo tan won ti gba pe o ju 8 years ti Muhammadu Buhari lo ala oko nu e wa elekeji igba to di this year won to re the same thing ni body lo leko na won to so mi wi pe owo tan seku leni gba tan ba se allocation oni tele ko seku ko seku kankan pe but awon owo to ma seku ko owo o se kankan mo pe but last ko ti lenu government ai ti awon gba is awon owo federal government owo tin seku fa won o to se awon kankan dada itumo re ni wi pe nti mo so mo fe pada sibe wi ni pe awon to get spokesman are iyawo are se mo pe oko gbogbo approval gbogbo be se ma ri to ma approve owo ti a said the commission minister of finance ta ba din yoyo so yawo re you know agada awon document to sign paper yi to mu lowo to se personality ti e ti person gangan yo fi yawo lori bed pe wo ti mo se approve loni so ti yawo are ba wa re approval loru lori bed tan ro le si minister of finance abon ro le si minister of education abon is the minister of health abon kini kan so ti yawo are ba wa nsoro ti nso only point die but o kan ni mistake die to se ni pe o ye oko wadi de le pe nje to on foju ri ti president oko won approve yi to dele to de ara wa so ba
0: ti pile kwara na so dele
1: eh
0: ti pile kwara so dele
1: se ta ba foju rate ta the reality e ma gbo se ri ta ba foju rate to ba foju rate situation toro kwara yi ti mi o ni fi lorin se example I will take Kwara South as an example. The reality on the ground does not develop in Kwara South. That's the reality.
0: And Ale, Ojoko, she said by about that's the hour 31 near Road Tony. Ah, Echo Jumo.
3: Hello, Ekaro.
0: Ekaro, look on you.
3: Because I'm not alone.
0: I'm going, sir.
3: Please, I'm not alone.
0: Have
3: you? Hey, you're not the Kwara.
0: Oh, yeah.
3: You're about in Tawosu. Sure, so you pay your buying in Tawosu. I'm job at now. I didn't tell you, I didn't tell you. I'm suffering with that goes. You know, I pay 2.7 billion. I'm in Tawosu. But I bet all your buy. That's all you can do. Don't you want me? Then, but they
0: Wasapua, only mirror of the Kim Usain, a Kilku Racha Baji, Wani or Bemba, a nonuga, we pay co, no to, Lori or Roti or so. Wani, our moy pay over your Korea, are a woony. Wani sugar, a remark, we low to Yanje, our ma, ile, Nigeria. Echo Jumo.
4: Echo Jumo.
0: Echo Jumo.
4: A quick look on me, a power like you relate to Baboku. A kin ati atokun wa ege bi kan ti comrade Sola Toro wi pe o ni di kanese ma ti fa fighter so na se fe se lati le ta na mo gbo kan ti sele ni e ro pa si to isi owo lo yanju be hospital wa lo yanju ni ta le hospital ta le fo so ya ni aboje lo se ra abi ko lo ran fa atalika gbo ta won so ye gba te pe kokan wa won o mo ni ra re na lo je ka mo so ugo ti won so hun bo ti comrade wa so fun won no ba se so pe bo won se fa won se kini abosi la se be bi ten to eni keji se so le kan pe to en ke le wa te wa le oke te ba so bi se ke so adepo en ta wa ra lu ko ise igele na niyan o ti ta han na mo bi se lo lo yoro ki se to ra bo lo yanju ni abi to je abi to si de lo te su to to mo le ti ana si mo pe kan ba won wa so pe ba won pa mo won se
0: ti ta fun o ye ti odo ti yin Bolaji Lukman Fandaza lati Shita Alimi community ni sobi ah awon kiwa won ni lori oro ile ise olopa ipinle pe ijoba le Nigeria o ye kan gba question le gba ori se olopa ti won fe le ni egberun marun fun pele kokan ni pe kini anfani so do vote ti won fun awon gomina ni ipinle todo ogbeni Bolaji ati Shita Alimi ni sobi e ko jumo e to ami oruko yin
5: Mr. Taiwo Olorun ni joba. Oruko mi ni Musa Isa Atela lati Baruba.
0: I'm going sir.
5: Mo ko ki awon alejo, mo wa fe bi awon alejo lere pe se won ti setan. Wallahi mo ba ti setan. Bi a se wan soro ojo mejo yi na won ma soro. Abi kun o kura papo, a ti e gbo a ma se wan ni fi ara won. Ama to ba ko a ti bi ta ti kanda. O ti awon wa ti e je se jaba ta kan be laarin won, to je soro soro to na wa iredu. Ama ti agbora wa yi kodan ko sopo a ko mi yomo to so nkan kan ko pe agbo kon sopo te ba ti setan ama ti o ba ti setan won kan won a soro a kan ma gbadun oro won lasan ni a je ko ri be olorun ni jo baje
0: e se gan fun ye toro ti won le fadipe lati akubale kan si won kiwa won ni yawo are pe oro tan so enu ya won bi pe sagbon kan tan so lori awon mo tun won ko nigbekun ni lo gbo moso oni bayo na nuga woni kini a fe je ki o so bi pe eyan ki fe nu shata lati ri nkan je atodo oloye abolarin lati yaguba ah
6: ekojumo
0: ruko yin sa
6: ekun se ruko mi ni anje oba latomada mo bado comrade wa lato seri ko si wa se le ma se to toro ni ma jadi abe de tin awon ti won soro eni kan se apojuwe tan fun yin ni diamond ese unjo ni o ni be se wa ninu esi o awon ti won wa ni ta ti won wa nu se won le maru gbadun e le maru ija ti won je le maru gbadun ti won eyin gba
1: ah be ta ba te ri musa ta wo yin sin be ba yin po se tan ah wora te woli
0: be lo be so
6: en gbadun mi
0: an boyin sir
6: awon yawo are ati eyi to soro nti won ri ni won fin soro won je bi ami kila wa gomina fowo se
7: ibo na ko wo yi lo ina la ina so ni se laari osu meji lenu odun yi
8: meta meta
7: something billion
8: 42 billion
7: ibo lo wo yen wa ke gomina jade ko so down ki lo din se bi ayan sibe ni ah iru wa wo leleyi
8: ah ese gan fun iwo yen yin
9: ah alasa samuel ah bi 30 fiki ni foru ka agbegbe yin si ah won na mo nigeria soro gba ni mona won ni yawo are fun won ni moran won gba sodi won ni igba to fun won lowo won ni kini won fowo se iyen ogbe ni alasa samuel
8: e kojumo
10: hello
8: e kojumo
10: e taro e kweto
8: agboyin sir
10: ya blai nta seda lati baboko
8: agboyin sir
10: niri oro ti yawo are ati ti tonanuga ko awo onanuga laya baja magazine kan be on pe ni tell o lo ba ya baja je yanyan onanuga lo ni fa e wa wo nta won se fun wa ni o ti tan su ta baja fa o la o mi yan se n bai ele se yi le ni tinubu te ni ka won yan ma di agbado won ma ta ko yi gbogbo bi káwọn èèyàn ó ti tajà lẹ́gbẹ̀ẹ́ títí ìtọ́jú lé wọn gbogbo èkó léwu kò sí ìka tó pọ̀ bá ní mílíọ̀nù kò lè gba ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ni jọ́tà gbàdo jọ́tà kúlí pé yóò lè fi 1 million gba ṣọ́ọ̀bù wọn ò mọ tí wọ́n ń ṣe o ẹ kú ètò.
9: Ẹ ṣe gan fún ìwòye ti ọ̀dọ́ tí lórí ọ̀rọ̀ yìí káwo ikú ẹnìkan sí kásáyé wo ọ̀rọ̀ tó ní ṣe lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú ADC ní ilẹ̀ yìí.
8: Ẹ kojúmọ̀.
11: Hello.
8: Ẹ kojúmọ̀.
11: Ẹ kú àtúntò ònú látọ̀ àárọ̀.
8: Orúkọ yín sà.
11: Orúkọ ni mi ra ilé àgbè látòkè ilé ọjà.
8: Àgbọ̀ yín sà.
11: Ṣé o yẹ mọ̀ sí bàbá kan jí? Kẹ́rí sọ sànù wa Nàìjíríà ni. Kẹ́rí gbogbo àwọn tá à ń tẹ̀lé wọn o. Ó nígbà tí wọ́n bá sún wa kàn kiri. Àmọ́ ní wọ́n bá sún wa kàn kiri. Wà láìsí ó lè mọ lò wá náà wọ́n lò wá lọ. Àmọ́ ní wọ́n bá sún wa kàn kiri dá a bá wá yarí mọ́ wọn lọ́wọ́ padà. Ni ó tó gbà rọrọ. Gbogbo tí wọ́n ń sọ ọdún kẹrin rèé àròjútù kankan. Tinubu ẹ̀wòye tó dépo ẹ̀wòye tá à ń tà lónìí. Ẹ̀wòye tó bò kẹta ẹ̀wòye tó bá ẹ̀wòye tí gbogbo ẹ̀ já. Ọgbọ́n kí wọ́n máa fi gbẹ owó lọ́wọ́ gbogbo wa tí wọ́n máa lò ìní máa já. Àmọ́ kàn wá yá wa mẹ̀kúnù náà. Tó tọ́ bá yé wa ó bí àpẹẹrẹ ká máa jà sówó oṣù tí wọ́n ń jà sí o. Bí gbogbo kóòsè já bí kóòsè wálẹ̀ wọ́n yẹ ká máa jà fún. Láti wọ́n máa fún wọn 2 million. Òṣì ká ní ọgbẹ́ tí wọ́n tún máa gbé bù wá báyìí tún máa náwó o.
8: Ẹ ṣe gan fún ọlọ́run
11: nípa Nàìjíríà àjọ gbàgbọ́.
9: Ẹ̀sìn sà ẹnìkan pé lẹ́ẹ̀kan tó ní ọ̀nà nùgà lórí Tech Magazine kò sí lára àwọn tó ṣe ìdásílẹ̀ Tech Magazine dáde bàbá ni sá nọ́sá ìgé ẹ̀bọ̀ Kọ́láwọlé Ìlọ̀rí Délé Ọmọ́túndé àti Ọ̀nàmẹ́ Òsìfọ̀ Whiskey àwọn ṣe ìdásílẹ̀ Tech Magazine. Kí ni àwọn sọ wọn fẹ́ sọ̀rọ̀ PM News ni wọ́n gé PM ni mìíràn kò bí PM News ni ti ọ̀nà nùgà kì í ṣe Tech Magazine. Torí àwọn aládé pọ́n ẹ̀ pé káwá ẹ̀ pé
12: káwá
9: ṣí wa gbọ́. Kákàtẹ́ ni yíká tó lọ sórí ọ̀rọ̀ mi David Williams àwọn béèrè ni pé wọ́n ní ẹnu ìyá wọn lórí ọ̀rọ̀ ọ̀nà nùgà wọ́n ní Fẹmi Adésínà dàbáì wọ́n ní Alhaji Lagunmawe dàbáì àti Garba Shehu Wẹ̀sọ̀ Garba Shehu ni nígbà ọdún mẹ́jọ ààrẹ Buhari wọ́n ní wọ́n ṣe nǹkan wọ́n ń sọ nǹkan tí ọ̀gá wọn fẹ́ gbọ́ ni. Ṣẹ́jú kọ̀ọ̀kan péré fẹ́ ká ro sí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú NDC ìyẹn Nigerian Democratic Congress nígbà ìlẹ́jọ́ tó jókòó nílùú lọ́kọjá ṣáájú ìlẹ́jọ́ yìí ó ní kí àjọ INEC pé kan sọ forúkọsílẹ̀ fún ẹgbẹ́ òṣèlú NDC pé nígbà ìlẹ́jọ́ ti padà lóde ìjọba kalẹ̀ ó ní kan forúkọ wọn sílẹ̀ bẹ́ẹ̀ sì dé wọ́n ti ná mọ̀ọ́yẹ̀ fún ààrẹ Peter Obi wọ́n ti ná mọ̀ọ́yẹ̀ fún kó gómìnà láwọn ìpínlẹ̀ míì Peter Shelton tó kọjá ní àwọn by election wọ́n ná mọ̀ọ́yẹ̀ bẹ́ẹ̀ ṣé ẹ̀ máa kan mi ní pé ṣé ìyẹn pé àwọn èèyàn kan kan mi ní pé ṣé ìyẹn pé ká dájọ́ wọ́n fẹ́ máa lò ó fún ọ̀rọ̀ òṣèlú ṣèlú kọ̀ọ̀kan péré káwọn àgbà wà dá sí ká máa lọ sí.
13: Ọ̀rọ̀ NDC tí wọ́n ní kí wọ́n yọ kúrò láti fi jíde ní COP 2027 èyí ṣe ọ̀rọ̀ tó jẹ́ wípé ní èèyàn lè mú with soft hand because ọmọ orílẹ̀-èdè Nàìjíríà a ti ń sọ láti jọ yìí then ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó rí bí ìjọba àpapọ̀ won ri bi pe won fe try lati monopolize orilede wa Nigeria lati so di one party system ni bi e ba foju sunu kun wo dada e ri pe ko si opposition ko si egbe opposition to je political parties ni orilede wa Nigeria tan fe participate tan be context ni 2027 to je wi pe ni won ni issue but e ba wo oro NDC dada is a legal matter tabasi foju sunukun oro sunukun oju sunukun na ni a fi wo a ro awon leaders ni NDC kwa approach echi legal authority lati bi set to dispute si.
9: Professor kan
1: nta kan so ni pe tori pe ojo wa ti lo ni pe awon to ba je agbagba sari wowo egbe yen tori pe esu ana oni aneki open portal awon pe kan won omo egbe kon ma submit
9: passcode
1: yes kon ma submit awon oloye awon ton ti jawo olubori kan ma je lati odo national working committee won sinu
9: upload the reporter
1: report awon awon to ba jagba egbe working committee kan try lati gbo ki la le se ti a fi pari awon awo to ba wa nle
9: e ko jumo e gbo soke oruko yin kan ma sa e ko jumo sa
12: Mohammed ilu community Jebadina.
9: I'm going, sir.
12: There any party or jo olopa ibile ko de dasi le ko de dasi e ma je ka tan ra wa eyan wo en gba won da ti bu di be sile won da ri ri si para santa le asi ori o lo wa iri oro security ni awa ara wa kaye ma se ofufu ara wa ile mi kokko ri pe ko ka ku tun mindset e se so ile mi ri pe boya o ti kokko le pa ni ileyun na ama lai se ileyun
9: awon ara na lati mo gbogun jira ese gan fun woye tin comrade azan lati ilorin awon bere kan mi bi yi won le ise lopa ipinle bi po je kan to da sugbon won ni joba fe lo fun awon ibesulu alatako ni won bere kan won ni awon constabulary tan gbangba na awon da loni ibere ti comrade azan tan bere ni e ko jumo e ko jumo oruko yin sa
14: ekuyetu olorun ma fun yin ti orupo mi ni afo ma fa lati takuri ma
9: e ba mu kama kama sa
14: seri ti mo fe dashi bi oro security ni mo fe dashi seri iki awo ma nanji nti awa awo ma nanji ta fi sira wa lopo n to fi je be ni pe e security loro wa kan ni si an soja n be nle an ti defense n be nle won ti da awon olopa n be nle awon ti won si te bi se bi awon ijoba wa mo ha ko se se ni di ka mo so pa tun da security kankan le ma se ba soja wa na ti won ni won lo le ko won wa eyi won ba hun e wo oro ti gomina ipinle oyo to so o ni awon tin gbero pelu awon ijoba ba won ti ra awon mo yi gba le se ba won na mo ti ta awon mo yi wa kiloro ti won pe won tun woju won gba le awon kan ba wa ni awon lo be pa won se awon jago o paro won ni awon ti ra awon kan gba awon ti won ri gba ni kiloro ti won wa ra yoku gba le won ma ni owo ni e ba won kan ni won gbowo lo fun won eni o gbowo lo fun won won si tun mule won si pa ti won be lohun ti won ma won ti won gbowo lo fun ni se nigba ti won gbowo ohun lo awon olopa ni won tun to won sona pe ona bayi ni won wa ti lo ti won lo be olorun won sanu wa ni nigeria ati
9: iwo olorun ko sa ni ami Abdul Wahid Okoba won ta won bere won kiwa won ni ta ba n gbe oro kuro lori are tan gbe sori awon gomina abi awon abese kawo ba ni to di pe are je yoruba won ni eyi je etan lasan won ni nata wo n paro 42 billion naira kakiri won ni se owo na le je ki semo wale ni abi ki epo wale ni won ni osu me yi ni osu me won ni over 900 billion on ni faki to je ti are won abi pe won ni kini are fi owo te na se ibere ti Abdul Wahid ko ba nbere ni pe owo ti mo paro pe won gba pile kwara yi pe se o je ko nje wale
1: ah se ri to ba je pe state ba ni awon program nle pelu owo ti won le lati federal yi awon na nkan ton le se to je ko nje wale yes that is reality
9: en to soro yi boya isejoba bo se ya won si ni awon se fi soro won ti won to igarele to a lo loni a pada to ba di ojo mejo fun akotun eto gba kire ejo ajo bi loni comrade alesh loye ati comrade lanre ladimeji lati
1: iloro
9: oro ese gata sori eto yito taiwo adeyemi ni oruko mi o dawo.

0: ọdún mẹ́rìnlá ni ó wọ́n sì gbúdọ̀ jẹ́ńjẹ́ òkèlè tí ó ronú dáadáa kí wọ́n tó lò ojú àwọn olùkọ́ wọn ni wọ́n ti gba ògùn tí wọ́n sì lò ó kò sáàmú relé káwọn òbí àtàlágbà tó sì gbà wọn ọmọ láàyè láti jẹ́ kí wọ́n wá gba ògùn yìí fún àlàáfíà ara wa ni ó ilé ìwé tàbí wọ́ọ̀dù tí wọ́n bá gbé pípé ògùn yìí dé kìí ṣe wípé wọ́n yà wọ́n sọ́tọ̀ wọ́n ti ṣèwádìí ṣáájú pé kò sí àìsàn yìí lágbègbè náà ni ẹ já máa gbé láyì ká tọ́ mọ́ ká sì mọ́ lu ẹ̀mí adágún odò tó bá dọ̀tí ilé iṣẹ́ ìjọba fẹ́tọ̀ ìlera Kwara State Ministry of Health lájọṣepọ̀ pẹ̀lú àjọ Sight Savers lónìí máa kéde ẹ̀ fún gbogbo ayé gbọ́.
1: Follow us on social media, Facebook, Twitter, and Instagram at Diamond 88.7 FM. Diamond FM, shining supreme.

and 7 FM ilé ìlọrin. Ìpínlẹ̀ Kwara ni mo yà sí lónìí o. Ìpínlẹ̀ Kwara níjọba àbílẹ̀ Oyún. Bẹ́ẹ̀ bá ti dé ìlú Ọfà, ibì kan bẹ ní Ọfà tí à ń pè ní Tota. Bẹ́ẹ̀ bá ti débẹ̀ ṣàdùn iwájú Tota, ẹ wá yà sápá àlàáfíà yín. Bẹ́ẹ̀ bá ti yà lápá àlàáfíà yín síréètì náà ni ẹ dojúkọ. Ẹ mọ́ yà sápá àlàáfíà kejì o, ẹ sáà máa lọ tààràrà. Kẹ̀sán fáwọn èèyàn wípé ẹ lọ ìlú kan níwájú lọ́hùn-ún. Tẹ́ fi gbalé ẹ̀kọ́ ńlá kan kọjá, ẹ bá máa lọ sí ìlú tí a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ lónìí yìí. Ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọdún sẹ́yìn ni àwọn ọmọ ọba kan kúrò ní ìlú Ilé-Ifẹ̀ láti lọ tẹ agbègbè tiwọn dò. Lára àwọn ọmọ ọba tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ni Ọ̀gánógbodó Akérèyàsó, nígbà tí ó sì tó àsìkò

0: nínú ayé wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmì. Ní ọjọ́ tí òní, àkòrí tí a ó sọ̀rọ̀ lé lórí, ó jẹ́ àkòrí tó lágbára díẹ̀. Ó jẹ́ àkòrí tí ó lágbára díẹ̀. Àkòrí náà sì ni kò sí olórí. Kò sí olórí. A ó rí àyọká wa nínú ìwé onídàájọ́ orí 21, ẹsẹ̀ 24 àti ẹsẹ̀ 25. Òní nígbà náà ni àwọn ọmọ Ísíráẹlì sì lọ láti ibẹ̀. Olúkúlùkù ènìyàn sí ẹ̀yà tirẹ̀ àti sí ìdílé tirẹ̀. Wọ́n sì jáde láti ibẹ̀ lọ. Olúkúlùkù ènìyàn sí ilẹ̀ ìní tirẹ̀. Ní ọjọ́ wọn ni ẹsẹ̀ 25. Ní ọjọ́ wọn ni ọba kan kò sí ní Ísíráẹlì. Olúkúlùkù ń ṣe èyí tó tọ́ ní ojú ara rẹ̀. Ọba kan kò sí ní Ísíráẹlì. Olúkúlùkù ń ṣe èyí tó tọ́ ní ojú ara rẹ̀. Nígbà tí a bá gbọ́ ọ̀rọ̀ olórí, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń ronú nípa ọba, gómìnà tàbí ààrẹ. Ṣùgbọ́n nínú ìwàásù tòní yìí, à ń sọ nípa ẹni tó ń ṣe àkóso ọkàn àti ìgbésí ayé rẹ̀. Nínú ẹsẹ̀ takà yìí, lẹ́yìn ikú Joshua, àwọn ọmọ Ísíráẹlì kọ̀ láti jẹ́ kí Ọlọ́run máa ṣe àkóso wọn. Wọ́n kọ òfin Ọlọ́run sílẹ̀ ní gbogbo ìgbà. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ń ṣe ohun tí wọ́n ń fẹ́. Ìyẹn ni wípé wọ́n ṣe ohun tí ó lòdì. Ẹ̀rí ẹsẹ̀ tó kẹ́yìn yẹn, láì tó kẹ́yìn. Ó ní olúkúlùkù ń ṣe ohun tí ó tọ́ ní ojú ara rẹ̀. Ìṣòro ayé wa náà nìyí. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn fẹ́ kí Ọlọ́run kó bùkún wọn. Ṣùgbọ́n wọn kò fẹ́ kí Ọlọ́run kó ṣàkóso wọn. Ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ ló ń gbàdúrà. Olúwa dá mi sí, Olúwa dá mi láre, Olúwa ṣe léyìí, Olúwa ṣe tán. Ṣùgbọ́n wọn kò fẹ́ kí Ọlọ́run kó ṣe àkóso wọn. Olórí ni ẹni tí ó ń darí, tí ń ṣàkóso, èyí tí sì ń fi ìlànà sílẹ̀. Olórí, òun ni ẹni tó ń darí, tí ń ṣàkóso, tí fi ń fi ìlànà sílẹ̀. Gbọ́ mi, arákùnrin àti arábìnrin, ohunkóhun tó bá darí ìgbésí ayé rẹ, òun ni olórí rẹ. Àwọn kan wà, owó ni olórí wọn. Àwọn mìíràn, ìfẹ́ ayé, ìfẹ́kúfẹ́ ayé, òun ni olórí wọn. Àwọn mìíràn wà ìbínú, àwọn mìíràn wà ìgbéraga, àwọn mìíràn ẹ̀ṣẹ̀, àwọn mìíràn àgbèrè, àwọn mìíràn ọtí mímu, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n nǹkan tí Ọlọ́run fẹ́ kí ó ṣẹlẹ̀ ni wípé kí Jésù Kristi kó jẹ́ olórí àti ọba nínú ayé wa. Kí làwọn nǹkan tó máa wá ṣẹlẹ̀ tí kò bá sí olórí? Kí làwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ tí kò bá sí olórí? Ẹ gbọ́ mi dáradára. Ṣé rí, nígbà tá à ń sọ wípé kò sí olórí nínú ayé ènìyàn, ìyẹn ò sọ wípé Ọlọ́run ò exist o. Ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni wípé a ò recognize existence Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ló sì ṣe máa ń rí ní ìlú. Ìlú mìíràn wà tó jẹ́ wípé ó ní olórí, bóyá ó ní ọba. Ṣùgbọ́n tí wọ́n bá ti recognize existence ọba, àwọn tó wà nílùú yẹn, wọ́n á máa ṣe ètò wù wọ́n. So, n tó máa ń ṣẹlẹ̀ tí ò bá ti sí olórí, ìkíní ni wípé rúdurùdu. Òun ló máa ń ṣẹlẹ̀ ńbẹ̀. So, tẹ bá rí ènìyàn tàbí tẹ bá rí ayé tabi te ba ri orilede ti ruduru wa nbe a so pe ko seni to joko ni be gege bi olori sugbon eni yen ki solori te ba ri idile eyi ti oko on lo ye ko je olori ninu ile yen sugbon ile yen se ruduru a ko si olori nbe o ko si olori nbe te ba ranti ninu iwe Genesis ori kini bibeli so wi pe aye si wa ni juju sugbon nigba ti olorun soro e ri wi pe eto lese lese o bere be ni nibi ti olorun ko gba ti sakoso mo rudududu lo ma nwole sibe yala gege bi mo se so ninu ile ninu ijo ninu orilede ni igbese aye eniyan nibi ti olorun ba ti se akoso rudududu on lo ma nsele nibe ese ma npo si oni nkan keji to ma nsele nibi ti o ba ti si olori ese a ma po si aye ti o ba ti ni olori aye ye yo mo dese kosi ti e ni ri bi wi pe on dese iyen ni wi pe eni ye o ni iberu olorun a ma se nkan to wu a ma se nkan ti o to bibeli ti e so fun wa oni nitori wi pe won ko lati ni iru olorun ninu won oni olorun fi won fun iye rira lati se ohun ti ko to o gbadura gbogbo ibi ti olorun ti fi o fun iye rira olorun yo se atunse nibe e ma ngbo orisirisi awon oro bi wi pe emi na leto mi na I have my right, I can do whatever I like, it is my life, nobody controls my life, nobody lives my life for me. Yes, it is true. No one lives your life for you. Yes, it is true. Nobody has the right over your life. Gbogbo eni kan wa to ni ase lori aye re tori po si faye re fun o lo je kaye re ko dara dara da bo se da e mo gbo awon eyan se ru e na aye se ru e to ba ni o se kini kan ni kilo fi nse eyan kilo fi nse eyan ko si nkan kan to fi nse eyan aye se ru e gbogbo eyan na nse na ko si nkan to buru ninu re awon iru oro ti o mo njade ninu enu iru awon eniyan yen niyan iketa ni wi pe iborisa oni yo ropo olorun nigbati olorun ba ko nigbati eniyan ba ko olorun sile ohun miran ni o gba ipo olorun ninu aye re bibeli so wi pe enikeni ti eyin ba fe lati ma gbo ti re oni eru eni be ni en se now awon orisa mi owo ni e ri wi pe orisa owo lo n ba wa finra ni Nigeria bayi ngba ti won ba gbe eyan kan so so wi pe lo mu 50 million wa lo mu 1 billion wa Ibo la n kowo ngan lo so iru awon eyan yen olorun ko ni olori won mo orisa owo ni olori won elomiran agbara ipo to wa ipo yen yo mo fi se to wu yo mo fi te awon eyan mole ni orisirisi ona elomiran okiki ni okiki o lo Olorun re to ba de ibi kan a fe kun mo wi pe ohun wa nbe ni sa a fe ki awon eniyan ki won po kiki re wi pe ohun wa nibe ni sa elomiran orisa tawon miran lo oni woli eke tabi pasito eke tabi ajirere eke ah baba ye eh to ba se bayi to ba sawo e ri wi pe ni bo miran awon eniyan ranti olorun mo awon eniyan ranti olorun mo ah woli ye gbona ah pastor ye gbona nkan ti won ranti niyan woli ye ati pastor ye at evangelist ye o lo olorun won ti e nkan kan ba se won pere bayi kaka ku won gbadura so olorun boya ni oganjo oru boya loganjo oru omo kan se giri omo kan se giri kaka ko gbe mara ko gbadu oruko jesu oluwa ba mi tu sile oluwa kaka ko gbaru adura yi loni e ba wa phone e ba mi pe alagbeja hey e ba n pe won hey daddy o daddy hey omo yi ni yi ah o ti so daddy yen dorisha o ti so daddy yen di orisha nibi ti o ba ti si olori alaafia ma nsonu nibe nibi ti o ba ti si olori alaafia a ma se kini a ma sonu nibe e ri pe bibeli soro nipa ile nla ile nla ninu ile nla o so orisirisi now iru elomi nisin o le ni owo o le lowo gan o le lowo gan ṣugbọn kò sí àlàáfíà elomiran le ni imọ ori re le pe gan o le pe gan ṣugbọn isinmi ọkan kò sí nitori wipe eni to ye ko fun ni alaafia ti se Jesu Christi omo alade alaafia ko gba sinu aye re ni ibo miran abo mo n kuro nibi kibi ti o ba ti si olori abo mo n kuro e je ki n fu ani apere kan boya ninu ile kan eni to wa ninu ile yen to je olori ile yen eni to lagbara kan ni boya o ni bon tabo logun tabo ni kini kan sa now emo to ba ti wa nile awon to wa ninu ile okan won ma nbale awon to wa ni ta gan won ni le lo attack ile yen to ba ti je wipe o wa nile ṣùgbọ́n nígbà tí ò bá ti sílé wọ́n lè ṣe nǹkan tó wù wọ́n sí ilé yẹn ìyẹn ni wípé kò sí olórí kò sí ẹni tí ó dúró ti àwọn tó wà nínú rẹ̀ so àbò máa ń sọnù ẹnikẹ́ni tó bá ti kúrò ní abẹ́ àṣẹ ọlọ́run ó ti fi ara rẹ̀ fún ọ̀tá ẹnikẹ́ni tí ò bá ti jẹ́ kí olúwa kó ṣe olórí rẹ̀ ilékílé tọ́lọ́run ò bá ti ṣe olórí rẹ̀ ìlúkìlú tí ọlọ́run ò bá ti ṣe olórí rẹ̀ orílẹ̀-èdè tọ́lọ́run ò bá ti ṣe olórí rẹ̀ àwọn ọ̀tá ó wọlé wọ́n sì kó àìdá ilé yẹn tàbí ìlú yẹn tàbí orílẹ̀-èdè yẹn wọ́n kó wọn ní ẹ̀rú wọ́n ṣe kí ni wọ́n kó wọn ní ẹ̀rú ẹ rí wípé bíbélì sọ wípé èṣù ó ní sátani ó ló ń búra múramù ó ló ń wá ẹni tí ó bàjẹ́ kiri now nǹkan tó ń sọ fún wa níbẹ̀ yẹn ó ní wípé bí tó bá ti fi ọlọ́run ṣe olórí rẹ sátani gẹ́gẹ́ bí ìkòkò ó ṣeéṣe kò pa ọ jẹ lórúkọ Jésù èṣù ò ní pa ọ jẹ ẹnikẹ́ni tó bá ti wà lábẹ́ ìṣàkóso ààbò ọlọ́run ẹni tó bá ti wà ní abẹ́ ìṣàkóso ọlọ́run ó wà lábẹ́ ààbò ẹni tó bá ti wà lábẹ́ ìṣàkóso ọlọ́run ó wà lábẹ́ ààbò abájọ tí psalm 91 tó fi sọ wípé ẹni tí ó jókòó ní ibi ìkọ̀kọ̀ ọgá ogo ni yóò máa gbé abẹ́ òjìji olódùmarè. Abájọ tí Sáàmù náà tún sọ wípé Ọlọ́run ni ààbò wa àti agbára lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ nígbà ìpọ́njú. Ìyẹn ni wípé nígbà tó bá tí ìpọ́njú bá dé, tí o bá ti jẹ́ wípé o ń lo lórí rẹ̀, yóò dáàbòbò ẹ́ lọ́wọ́ ìpọ́njú. A kàn lè wo àwọn àpẹẹrẹ díẹ̀ nínú Bíbélì. Àpẹẹrẹ ìkíní, níbi tí kò ti sí olórí tàbí tí a kọ àṣẹ olórí kalẹ̀. Tá a bá rántí Ádámù àti Éfà, Ọlọ́run fún wọn ní òfin ẹyọ kan mọ̀ ló fún wọn. Gbogbo igi tó wà ní ọgbà ẹlẹ̀ jẹ́, ṣùgbọ́n èyí tó wà láàrin rẹ̀ ẹ kò gbọdọ̀ jẹ́. Lọ́jọ́kọjọ́ tẹ́ ẹ bá jẹ́, ẹ ó kú. Ìgbésù sọ fún wọn pé wọ́n wọ́ọ̀rì. Now, kí ló ṣẹlẹ̀? Ṣe mọ̀ wípé Ádámù tó jẹ́ olórí, kí n sọ wípé Ádámù tí olórí pátápátá fi ṣe orí fún Éfà, Ádámù kò sí nítòsí. So, Éfà òun ni èṣù bá, wọ́n sì gbọ́ ti èṣù. Ṣé ìwọ náà kéèké ṣe tèṣù ló ń gbọ́? Abájọ tí Bíbélì fi sọ wípé tí èṣù bàbá yín òní ẹ̀yìn ń ṣe. Èṣù tí èṣù bàbá yín ni ẹ̀yìn ń ṣe. Ẹ bá rántí ọmọ onínàkúnà tá a sọ̀rọ̀ rẹ̀ lọ́sẹ̀ tó kọjá, ẹ rántí wípé ó ní fún mi ní ogún ìní mi. Fún mi ní ogún ìní mi. Ìgbà tó yá, ó lọ fi ṣòfò. Kí wá ní nǹkan tó lè ṣẹlẹ̀? Kí ni àǹfààní téèyàn lè jẹ tí Ọlọ́run bá jẹ olórí ènìyàn? Àbí kí ni àǹfààní tí orílẹ̀-èdè lè jẹ tí Ọlọ́run bá jẹ olórí fún? Kí ni àǹfààní tí ìdílé lè jẹ tí Ọlọ́run bá jẹ olórí? Ìkíní ni wípé Ọlọ́run yóò mọ darí rẹ̀ sí ọ̀nà tí ó mọ rìn. Ó ní èmi ó fojú mi tọ, èmi ó sì kọ ní ọ̀nà tí ìwọ ó rìn. Ṣe rántí wípé mo sọ wípé tí ò bá ti sólórí kò sí ààbò, ṣùgbọ́n tó bá ti jẹ́ wípé olórí wà tí ṣe Ọlọ́run, yóò dáàbò bò ọ́, yóò pèsè fún ọ, yóò fún ọ ní àlàáfíà, kò ní jẹ́ kí ọ̀tá láyọ̀ lórí rẹ, yóò mú ọ dé ilé ògo. Báwo mo ṣe wá lè ṣe? Mo ti rí wípé Ọlọ́run kì í ṣe olórí fún mi. Ìkíní ni wípé máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ kí ìfẹ́ rẹ kó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run bó ti tó àti bó ti yẹ. Máa gbàdúrà, nífẹ̀ẹ́ sí àdúrà, yàgò fún ẹ̀ṣẹ̀. Mo sọ lẹ́ẹ̀kan, mo ní Bíbélì sọ wípé ẹlẹ́ṣẹ̀ ni mo fi ìṣẹ́ fún. Máa dáríji àwọn tó bá ṣe ọ́. Ṣé ò ń dáríji àwọn tó bá ṣe ọ́? Àbódọ̀run. Ódọ̀run. Ọlọ́run ò níṣẹ́. Jésù ò níṣẹ́. Ódọ̀run kò tó dá kí kan tó bá yanjú ẹ̀. Nígbà tó bá wá déwájú Jésù, wàá sọ pé Jésù, alágbájá báyìí ló ṣẹ̀ mí. Jésù náà mọ̀ ni ó yẹ mọ́ rojọ́, àbí? Káre. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ṣé ò ń dáríji? Ṣé òun wá ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ? Tó bá jẹ́ wípé gbogbo nǹkan wọ̀nyí oun se a je wi pe olorun ni olori re sugbon ti o ba se nkan won yi a je wi pe olorun ki se olori re ni ipari ibi ta gba goke na ni a o gba sokale awon omo israeli subu ki se wi pe tori won lomo ogun o ki se tori pe won lomo ogun won subu nitori wi pe won ko olorun gege bi ona oba won won ko olorun gege bi oba won ibere na ni wi pe ta lo sakoso aye re o ye ko le bira re ta lo nse akoso aye mi sowo ni si aye ni si ese ni abi jesu nibi ti jesu ba ngbe alaafia ma wa nibe orilede ti jesu ba wa alaafia ma wa nibe idile ti jesu ba wa alaafia ma wa nibe bo gbadura fun wa loruko jesu olori eyi ti o ye ko mo dari wa nibi gbogbo yala ninu idile yala nibi ise yala orilede Olorun ninu anu re yo yan fun wa Jesu Oluwa wa Olorun adupe lowo yin Oluwa gbope wa Oluwa gba yin wa sanu fun wa eleda ko ran wa lowo ma se je koju ti wa Oluwa agbadura fun orilede yi Oluwa awon adari wa lorilede yi emi mimo re je ko wo inu won Jesu Christi Oluwa wa amen
1: Akoko anu ati ori ofe lati n gbo lati ijo kerebu ati rafu onitesiwaju eka kefa e pade wa lose to nbo ni akoko kan na lori ikanni fun ibere igba ni oju tabi adura e pe sori ero ibanisoro yi 09059688261 bakan na e le darapo mo wa ni ile ijosin wa to wa ninu ogba si anes college taboke ilorin ni gbogbo ojo isimi ni agogo mewa owuro ayo la fi pade lose to nbo ayo ni o
2: In the city of Ilori lies a secret.
3: Diamonds 88.7 FM.
2: Radio like no other. Tune in and discover this flavors. Simply relax, close your eyes, and enjoy the sounds. Get it into your system. Diamond 88.7 FM. Radio like no other.
4: Once upon a time in the media space, listeners all over went on a desperate search for a priceless gem. It was a search for a treasure like no other. But the farther they dug, the more difficult the task was, until they found diamond.
5: Host on the Wednesday edition of the Diamond Breakfast Show.
6: Iroyin agbayere.
7: You're welcome once again to the editors and...
5: All right, you're welcome in Diamond Moments. I come to your way every
8: weekday.
4: There it was. Diamond 88.7 FM. A rare and valuable radio frequency. With this discovery, the search was over and maximum satisfaction guaranteed. Diamond 88.7 FM. We shine supreme.
9: Looking for a reliable, up-to-date source of credible news at all time? Your shining supreme station is the answer. Stay tuned for the news on the hour by 1 p.m. every day on Diamond 88.7 FM Ilorin. Shining supreme.

0: radio made for you.
1: Kẹ búyàrí gbangbàrí bìtì kẹ̀kẹ́ ètò tó búyàrí. Bínú kárílà gbàrí adé ọ́ sọ́yọ̀ lógo. Fún gbogbo ẹ̀yin olólùfẹ́ eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ìdíje ẹsẹ̀ kíkàn. Eré bọ́ọ̀lù aláfọwọ́jù sápẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ lọ. Tẹ mọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù bíi Chelsea, Arsenal, Man U àti bẹ́ẹ̀ lọ. Ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé lágo mẹ́ta ọ̀sán pọ́n garigarin sí mẹ́rin 3-4 PM every Saturday. Lọ sí ọ̀sẹ̀. Odindi wákàtí kan gbáko lẹ́ọ̀fin máa láǹfà nílá ti pàdé àlàyé sport tó mẹ́nu ẹ̀. AY Sport Mr. Lagastikali ọmọ ológo tó gbéra tán lórí ọ̀dàn. Tẹ̀sọ́jú ẹ̀ ṣọ́yọ̀ lógo. Outside broadcasting lápẹ́ gbígbé odindi yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM nílé ìlọrin. Wákà ayé mọ́ ládùúgbò yín láti ilé bọ́ọ̀lù kan sí kan junction to junction assembly to assembly. Ṣọ́yọ̀ lógo fún gbogbo ẹ̀yin onílé bọ́ọ̀lù football viewing centers ilé oúnjẹ bábí saloon ọjà sí ọjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ̀ bá ká gbé ètò yìí wá sọ́dọ̀ yín ẹgbẹ́ sórí nọ́mbà yìí 081-3429-3424. Ṣọ́yọ̀ lógo ó máa loud gan yàtọ̀ bí AR ò ní yọ góòlù tó yẹ kẹ́ fi gbáfẹ́. Ṣọ́yọ̀ lógo.
2: Taken a pace by Ismaila Sarr! Ah, it's a gorgeous goal! Splendidly taken by Ismaila Sarr! Another who right now is living his best life!

0: logo logo oku tu fe ma ta raku yaku ojo tu fe ma po mi oka yalala agada gidi ti je to ti o ma gbagba agbe biri ti je to ti o ma wo jakadi lowo kalaga sigale ye ni won wiki ni won so lapa bi lo ti le gboju lowo to yato si genje yato si aja rabuka erojere daraya to duro kokoroko to duro kakaraka ti o gata to wa kampe eyan gboro aye o bi won pe kini won papa bi ikani to gbonja pegbe ti o gbagbe pledges apa to diamond gagaga ni won papa bi ikani keji din ni adorun o le owo meje diamond even to ta komo le gidigba eyan sile ilorin adugbore wale de eyan loju le keji opopona yidi tutun o nbe gagaga la wo ko le yo pete sisi ta tin dabi adu ta de kede ti rabi owe eyin temi ngboro aye eyin temo bo se nlo eyin temi te nje ze menkwe te nje nlo ti ko sawe o gba ti agogo meta osan to ba ti le gbenu le ra won osan pon ganrin ganrin oba makin kutukutu oba agbo awon temi ngboro aye kaakiri gbogbo le kile won tun gbo npa won pere gbogbo ese tirin tirin o dori ikoni yin eyan lore to soyo logo niyan o debi ti won ti le gbo ronyere daraya bere lajeze gugu daarin gbogbo ile wa Nigeria wọ́n gbogbo kọ̀rọ̀ kan dú ilẹ̀ adúláwọ̀ áfíríkà kó tó di pé rẹ́ gbogbo tirin gbogbo ẹsẹ̀ tirin tirin ẹ̀yẹ lọ sílẹ̀ òkèrè pàápàá jùlọ ìdíje ìfẹ̀yẹ tàgbàláyé elé tí kò dẹ̀ ń ṣẹlẹ̀ àǹfààní láti máa gbìnàyà láti máa wọ̀ ṣọ́ọ̀pù gangan ẹ̀yẹ ní ilẹ̀ amẹ́ríkà mẹ́síkò tí mọ́ kánádà ẹ̀yẹ lápá tán kì í jẹ́ròyìn mọ́ kì í má fọ́lọ́ ló fọ́hùn nítorí pé má jẹ́ ń gbọ́ kan kò sí mbẹ̀ mọ́ àwọn ikọ̀ agbábọ́ọ̀lù kan wọ́n ti dé round of 32 ẹ̀ ó sì jẹ́ wípé àwọn agbábọ́ọ̀lù kan wọ́n ti fẹ̀yìn bẹ́lùgbẹ́ eré gbogbo ẹsẹ̀ tìrìntìrìn ó ti dorílẹ̀ dé bàbá tiwọn nìyẹn o simply because wọ́n ti jápọ̀ rọ́pò ẹ̀yẹ kúrò nínú ìdíje FIFA World Cup 2026 gbogbo ẹ̀ máa lẹ́fọ̀ọ́nì láti gbé yín débẹ̀ bákan náà gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ tí mọ ìtàn àwọn agbábọ́ọ̀lù kan wọ́n fìtàn balẹ̀ àwọn orílẹ̀-èdè kan sì tún rí wọ́n tún fìtàn balẹ̀ ó gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lẹ́fọ̀ọ́nì láti fetí kọ́ lóní kọ́ngbẹ́kọ́ngbẹ́ nìyẹn simply because mo ti ṣe tán láti máa jalulẹ̀ bí àpò ẹ̀wà rẹlulẹ̀ bí àpò yèrè fún kálukú máa fetí kan lóní kọ́ngbẹ́kọ́ngbẹ́ nìyẹn tàtàtà sùn pé dáàtì ẹ̀ mọ̀ ọmọ àyá mi kó má bàá dàbá mà ikọ̀ agbábọ́ọ̀lù wo ni wọ́n bá tó ń gbòòrò ayé ṣeéṣe sì nìwọ ẹ̀yìn tí bàlábùlò ọ́pṣẹ́ẹ̀sì ẹ̀yìn ìlábùrò ó yá dédé ẹ̀yìn tí máa ṣe sákóbákóbá lálẹ́ àwọn tí máa ṣe sádòdòdò máa ṣe ságbẹ̀gbẹ̀gbẹ̀ wọ́n ti dúró sápá ibẹ̀ yẹn wọ́n láwọn ṣe tán láti fetíkọ ẹ̀yẹ lọ́sàn tòní àwọn tí di gunners ńkọ oníbòjé pòkàpòkà wọ́n láwọn gánbẹ lápá bí wọ́n ní àwa fẹ́ẹ̀ṣọ́ àwa chúchan borí yín lápá bẹ̀ ẹ̀yìn tó lólùfẹ́ barcelona ọ̀bàṣà àwọn náà wọ́n ní wọn kéré nu ayé wọ́n dúró ti pọ́ ẹ̀yẹ sápá abẹ̀yẹn bákan náà àwọn ọmọ galatiko ńkọ ala madrid gbogbo yín morí lápá abẹ̀yẹn ẹ̀yìn ti ac milan àti gbogbo ẹ̀yìn olólùfẹ́ bọ́ọ̀lù ẹlẹ́fẹsẹ̀gbá káàkiri tùbútùrò ilé àgbáláyé pátápátá porogodo ẹ̀yìn ti kwara united borí yín lápá abẹ̀ ẹ̀yìn ti ikọ̀ agbábọ́ọ̀lù super eagles ilé wa super falcons gbogbo yín ni morí ní kọ̀ọ̀kan èjèèjì ní ìgbọ́kú yín ẹ̀dàmú o ẹ̀ yọjọ́ ẹ̀ fòrò ẹ̀ rúrú paná ayé ọ̀kẹ̀dà padà tẹ̀mẹ̀yẹn òye tún fà péré tẹ̀dí ẹ̀jẹ̀ àtújọ wọkọ̀ ìtọ̀ ọ̀hún ẹ̀yẹ lọ́sàn-án tòní kálẹ̀ lẹ́fọ̀ọ́nì láti gbéra wa débẹ̀ jára wa bẹ́tà láì fọlọ́lọ́ fọ́hùn kí ìsìnì tẹ̀yìn gẹ́gẹ́ bó ṣe lọ máa gbé yín débẹ̀ ó dá lọ́wọ́ gbogbo àwọn àjọ tún mẹ́tò tòní wa àwọn ọmọ àjọ mi tẹ́ máa wọn sábẹ́ mi tẹ́ wọ́n ti dúró kokoroko dúró kakaraka sápá bí tí wọ́n ga tán ó yá kéde ètò mi fọ́sọ̀ tòní ọ̀lárẹ̀wájú òye wọlé mo ti rí ẹ lápá ibẹ̀ yẹn mr ganusi mr gbẹnusi mo rí ẹ bẹ̀ mi gbọ́kọ̀ ẹ ó yẹ jínìà mi tó ń bẹ̀ ọ̀dúùtì ẹ jínìà ṣẹ́gun ajẹ́wọlé nìyẹn àwọn tó níbo òjé pòkàpòkà àwọn ti dì gánà. ajagun gbadi of England bori alapa abeye mi gboko e bi o baba abeji awon ti gunners na niyan pilot mi to ga yata bori alapa abe mi gboko e o ye gbo mi dada adeyemi adewale ajo nbe ninu yara kulu ni igboko e o agba free yoyo abiodo akiwu mi o na duro te pasapa bi o ye bame o ye depo gbogbo kwara politakin awon ti computer science owo meji loke fe eyan kan baba ti wa yoju si wa eyan le agbara yi losan tuni bori yin lapa abe mi gboko yen o ye lukone mi to ga yata alagba michael abiodo olare waju ma o nbe mo awon ti ma se sako bako balala ma se sagbegbegbe ma se sadododo ba mi mori alapa abe yen ma jo loko sawe o ya gaso loko gaso bo ye gboro aye o ya tare assistant coach me to ja tare producer me gaga ejina eri olabode ogo krabiti krabiti ogo krabiti krabiti okore tarabi afa ori embe me gboko e precious abolabi ajo nbe lapa bi ne te ma ne du okore gbogbo wa lajo duro sapa bi to ja wi pe gire awon elewiri ti ju lapa bi ati lapa to gbogbo e ma fi mu yes better o ye waraka cinema mo fula ni dagba eyan pupu lele ni mo mo ko sara sawama barbecue te mo pizza eyan gagaga la won ma gboro je assembly because o ko mo gagaga te ri yen ni janu omo ayode ja yo la loko mi e wise for mr legacy kale awa toni joshua eyan meweda eyin temi lewe panu pamapo teni le so mi laarin gbogbo awon akoroyin akaroyin daraya lede yoba japo bele ajo lo lo gori be simply because ile so mi teri yan odujoye lo o yo fere gege ma lo sule ba won ti de be ja won better ri won bo o ye tun lo ma so loja e lo ma se ko lo kakirin gboraye lojo pa ye lu jara yen omo logo mo ti to data le e lo ganu si mo tin be online lojo po facebook e was for omo ya mi o mo le rokojo bi ojo omo tuntun lojo po tiktok nko official omo baba tija o ni mo fi kale kan kasapa be yen ti gatan ojo po youtube iwo kade le darapo mo mi eya lojo po youtube yen daya monday 7/11 ni mo fi duro sapa be yen tan gboro aye ka kiri gbogbo le kele eya kokiri gbogbo le okere o ni won tin gbo e won kede ti lanfani lati ma wo iwo to ba ti wa ngori wole la won ojo pa ye lu jara yen ma ba nbo logologun ba nbo logbologbon je ko de gusu ko de worun ko dari wa ko de lorun je ko ri mi gbo ko ri mi wo ka kiri jubuturo ile agbalaye e ju be lo o ye papapa e je nkokomo e nya lati nu iko agba bolu wore iko agba bolu orile de kevaji gagaga niyan assembly because awon lomo ti won so lowo ta waye iko agba bolu orile de kevaji wa la fani lati fakoyo koda ma je npo koko si nbe mo won ti de ipele oniko meji din ni o meji de meji le ni ogban eya random 22 assembly because cherry group stage ele ti won gba omi ni won fi gbogbo re gba o ele to tumo si wepe ami ayo meta eyan 3.1 eyan gagaga ni won fi yan lo eyan ninu sori ti won pe won si gaga bitan ati akole eje ngbe edebe ki je beta wi pe ko gba bolu orile de kevar awon ni ko gba bolu akoko ele to ja wi pe ifese won se meta akoko eyan ni group stage to je wi pe omi ni won fi gba te won fi lo si ipele ele to je knockout rage la to do 1998 oni ti lanfani lati sele keyin eyan ko gbe bo lori le de sile o ni won lanfani lati ni rufi akole yen eyan gba na lohun lowo ta wewa yi iko gbe bo lori le de keva o ja wi pe gbogbo awon ero ti nbe ninu ori le de yen won fe to million kan ele ti nbe nbe won ti fitan yen bale kasagba ba kan na won tu letter kan ba itan tori le de wa nigeria a tori le de ghana te won ti lanfani lati ko tele ri won ti letter yen ba o ke ga bo se ja wi pe igba koko niyan ele ti won farahan ninu idije fe yi agbaye to si ja wi pe won aja ni group stage won si lo si ipele round knockout stage ipele round of 32 to inche knockout stage gagaga iko orile de nigeria super eagles ile wa awon ni won koko niru itan yen èèyàn ní ilẹ̀ áfíríkà bákan náà ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù orílẹ̀-èdè ghana èèyàn blaster of ghana àwọn náà nírú ìtẹ̀yẹn báyọ̀ gẹ́bí kan ṣe lọ ó ní mo ní láǹfààní láti farabalẹ̀ jẹ́yìn tèmi lóní fẹ́rẹ́ jogi lára ìtàn eléyìí ikọ̀ àwọn agbábọ́ọ̀lù tó wá láti orílẹ̀-èdè orílẹ̀-èdè tó jẹ́ ti ilẹ̀ adúláwọ̀ èèyàn áfíríkà tẹ́ wọ́n tún fi balẹ̀ ó ní kọ́ ẹgbẹ́ bọ́ọ̀lù orílẹ̀-èdè sẹ̀nẹ̀gà nítorí pé àwọn bínú ti nà wọ́n bínú tán wọ́n pààrà bí alábìyamọ tí ń bínú lọ́wọ́ ni náà fífi kọ́ ẹgbẹ́ bọ́ọ̀lù orílẹ̀-èdè iraq wọ́n fi wọ́n ṣe wẹ̀túwẹ̀ èèyàn lọ́jọ́ tànà pẹ̀lú ẹ̀mí ayò márùn-ún sódò nìyẹn tó wú kọ̀ǹgbẹ kọ̀ǹgbẹ gbòòrò ayé ó yẹ gẹ́gẹ́ bí ìwé ìtàn kò tí ì sí ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù tó wá láti ilẹ̀ áfíríkà èlé tó nírúfẹ́ ìtàn yẹn rí kó dẹ̀nà ikọ̀ èèyàn nínú ìdíje ìfi ẹ̀yẹ àgbáyé láàmì márùn-ún sódò ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù orílẹ̀-èdè sẹ̀nẹ̀gà àwọn ni wọ́n kọ́kọ́ fìtàn yẹn balẹ̀ kàṣàgbà ó jẹ́ jẹ́nìyẹn kò bẹ́jọ́ dé ó yá gẹ́gẹ́ ń fi yẹn lẹ̀ àwo gédé ń gbé ká bẹ̀rẹ̀ sí ní mú kinní ọ̀ṣà ẹ̀yẹn sàlóògùn lọ́sàn-án tòní lóòrètò ṣóyọ̀ lógùn níbi táwọn tèmi ti ń láǹfààní láti ganu sí gbẹ́gẹ̀ẹ́sì tẹ́ wọ́n ti ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá tẹ́ wọ́n ti ń dáṣàmú kíẹ̀kíẹ̀ gangan nìyẹn simply because ọmọ tí ò bá ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá ó lè bá wọn dáṣàmú kíẹ̀kíẹ̀ ó dẹ́ pàápàá láàrin gbogbo ilẹ̀ wa nàìjíríà nínú ìdíje líìgì agbọ̀kúta tilẹ̀ wa mo ń sọ nípa npf nàìjíríà premier football ikú ẹgbẹ́ bọ́ọ̀lù wòrè dọ́mọ́ united àwọn ti ṣe bẹ́ẹ̀ o wọ́n ti ta agbábọ́ọ̀lù kan tó jẹ́ agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀gbẹ́ tá a mọ̀ sí winger inú ikọ̀ agbábọ́ọ̀lù niger tornadoes ó ń bẹ̀ ni wọ́n tà á lọ mò ń sọ nípa yusuf fantami ó gẹ́gẹ́gẹ́ la agbábọ́ọ̀lù yìí bẹ́ẹ̀ bá ń wa lọ́wọ́ ta wà ẹ̀ inú ikọ̀ agbábọ́ọ̀lù niger tornadoes ó ń bẹ̀ lọ́mọ ológun yẹn tó láǹfààní láti balẹ̀ sí kàkàkà lọ́wọ́ ta wà ẹ̀ kódà àádọ́ tó tọwọ́ bọ̀ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù niger tornadoes ó dọdún 2028 kò tó di pé àdéhùn yẹn yóò kẹ̀dẹ̀ láǹfààní láti tẹnubodò tẹnubẹpo ṣé kí n má tàn yẹn kí n má fọlọ́lọ́ fọ́hùn kí n gbé yín débẹ̀ wípé sáà ìgbábọ́ọ̀lù tó kọjá nínú ikọ̀ agbábọ́ọ̀lù dọ́mà united ó láǹfààní láti fakọyọ dáadáa kódà òun bẹ lára àwọn agbábọ́ọ̀lù eléyìí tí wọ́n ti àbí elébé tí wọ́n ṣe bẹbẹ yàtọ̀ sí bẹ́ẹ̀ tí wọ́n fi mú pé kí ikọ̀ agbábọ́ọ̀lù dọ́mà united kẹ́ wọ́n lọ kópa níbi ìdíje nls super four tọdún 2025-2026 tó sì jẹ́ wípé iye owó ti ń gbà gẹ́gẹ́ bí owó ọ̀yà ẹ̀yìn olóṣooṣù ó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500,000 naira nìyẹn o bọ́rọ̀ ṣe jẹ́ nípa ti yusuf fantami ó lè mí láǹfààní láti farabalẹ̀ gbé súnmẹ́yìn tèmi lóní fẹ́rẹ́ jogi ó yá mi tí ì kúrò ńbẹ mo dúró kokoro kó dúró kakaraka ni ìgà tán inú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù niger tornadoes mo ń bẹ gangan ni mo ṣì láǹfààní láti balẹ̀ sí simply because àwọn ti kéde o wọn ti kéde wọn ní ṣáájú ìdíje npf 2026-2027 àwọn ti gbé àwọn agbábọ́ọ̀lù mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn wọn ti gbé wọn wọlé lọ́wọ́ ta wà ẹ̀ lára àwọn agbábọ́ọ̀lù yẹn tí wọ́n gbé wọlé òun láti rí ìràwọ̀ agbábọ́ọ̀lù àdéhùn gbogbo mọ nasiru awa ibrahim láti inú ikọ̀ agbábọ́ọ̀lù wikitoris ni àdéhùn ọlọ́dún kan ó ní wọ́n fi gbọ́mọ yẹn wọnú ikọ̀ agbábọ́ọ̀lù ti niger tornadoes bákan náà ó ní wọ́n tún gbé agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn ìyẹn lọ́wọ́ ẹ̀yìn àárín gbùngbùn ìyẹn centre back nìyẹn láti inú ikọ̀ agbábọ́ọ̀lù ti wikitoris nìyẹn àdéhùn ọlọ́dún méjì kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ ó ní wọ́n tún fọ́n tiẹ̀ ta ni mò ń perí edward lawrence òun gangan ló kọ tiẹ̀ ń jẹ́ o ó ṣe jẹ́ nìyẹn ọgbà bẹ́ẹ̀ wọ́n tún lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù sporting supreme èèyàn nílùú àbújá àti ìwà gangan nìyẹn wọ́n lọ gbé agbábọ́ọ̀lù adéhùn gbogbo mọ́ bẹ́ẹ̀ èèyàn chibuekem nicholas wọ́n lọ gbé gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ ó ṣe ń tó mi lọ́wọ́ àjẹ́ àbálẹ̀ bẹ́ẹ̀ mú kọ́lọ́kọ́ má ní ìgbé ẹdẹ́bẹ̀ má ní ìjẹ́ bẹ́tà ó fẹ́rẹ́ gẹ̀gẹ̀ pé westford tó yá kàwé sọ́gbà iwájú máa fọ́lọ́ ló fọ́hùn gẹ́gẹ́ báwọn ròyìn yẹn ó ṣe ń bẹ lọ́pàá àtọ̀dọ̀ mi ń bi mò ń láǹfààní láti gbé sí ẹ̀yìn tèmi létí nìyẹn mò ń jẹ́ ayín bẹ́tà ìsọ́dí létà mò ń lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù wòrè ikọ̀ agbábọ́ọ̀lù 3sc ìyẹn tilẹ̀ ìbàdàn olúyọ̀lé warriors nìyẹn o làábẹ́ olùkọ́ni nurudeen idowu awẹ́rọ̀rọ̀ wọ́n ti kéde wípétàrí abdulaziz dahatu wọ́n ti gbé o tó jẹ́ agbábọ́ọ̀lù adéhùn gbogbo mọ́ èèyàn nínú ikọ̀ agbábọ́ọ̀lù niger tornadoes wọn ti gbé bọ̀bọ̀ yìí ẹlẹ́ tó já wípé àdéhùn ọdún méjì ó ganá ni wọ́n fi láǹfààní láti gbé tó jẹ́ wípé ó di ọdún 2028 kó tó di pé àdéhùn ẹlẹ́ tí wọ́n fún Abdulaziz dáàtù náà kó tó di pé yóò tanu bodò tanu gbogbo ẹ̀yẹ nínú ikọ̀ agbábọ́ọ̀lù wò rè tírí ẹsì tílẹ̀ ìbàdàn tẹ́yìn tún pè ní shooting star àwọn kan pè ní olúyọ̀lé wọ́ríọ̀ nílẹ̀ ìbàdàn ó jẹ jáde yẹn ọgbà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìkan jẹ lọ ikọ̀ agbábọ́ọ̀lù tírí ẹsì tílẹ̀ ìbàdàn tẹ́ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù wò rè ikọ̀ agbábọ́ọ̀lù sporting lagos àwọn méjèèjì wọ́n ti ń wòye láti lọ gbá agbábọ́ọ̀lù kan láti inú ikọ̀ agbábọ́ọ̀lù ti rẹ́mọ́sà wọ́n ń sọ nípa haruna adi wọ́n ní wọ́n fẹ́ gbé agbábọ́ọ̀lù yìí sporting lagos àwọn ti kówó lọ ₦5 million mílíọ̀nù lọ́nà márùn-ún náírà ó ní wọ́n láǹfààní láti kó lọ wípé wọ́n fi gbá gbígbá ọmọ ológun lálàyé èyín o haruna adi nìyẹn ó tilẹ̀ jẹ́ wípé ikọ̀ agbábọ́ọ̀lù rẹ́mọ́sà àwọn ò tí ì fọ sọ̀rọ̀ léje ọ̀rọ̀ ò tí ì mú yẹ̀sì ṣùgbọ́n shooting stars àwọn náà ń bá ikọ̀ agbábọ́ọ̀lù sporting lagos wọ́n ń bá wọn takọ̀gbọ̀n lórí agbábọ́ọ̀lù yìí wípé wọ́n àwọn fẹ́ gbé ń gbòòrò ayé ó ti jẹ́ nìyẹn kò bẹ́jọ́ dé má ní ìgbẹ́ débẹ̀ mo ti jẹ́ ẹ̀bẹ́ta ó yá mo fi yẹn lẹ̀ mo ti lọ sílẹ̀ òkèrè ní lọ́kàn kejèjì àmọ́débọ̀ ṣùgbọ́n àwọn agbábọ́ọ̀lù ọmọ bíbí ilẹ̀ wa ti ń bẹ nílẹ̀ òkèrè ọ̀dọ̀ wọn gẹ́gẹ́gẹ́ ni ó ti kọ́kọ́ láǹfààní láti kó bíṣọ́bíṣọ́ kìíní yẹn láti kó bolẹ̀ ẹ jẹ́ mú látọ̀dọ̀ tàrí ẹ̀rọ̀wọ́ agbábọ́ọ̀lù àtàmátàsí ọmọ bíbí ilẹ̀ wa onyebuchi obazi gẹ́gẹ́ bí nǹkan ti lọ lọ́wọ́ yìí ikọ̀ agbábọ́ọ̀lù kan látorí ilẹ̀-èdè netherlands ìyẹn obro ike wọ́n ti parí gbogbo ọ̀rọ̀ ìyẹn láti gbọ́mọ yìí pẹ̀lú àdéhùn ọdún lọ́dún mẹ́ta òun gangan ni wọ́n fi gbọ́mọ ọdún mọ́kànlélógún náà 21 years of age gẹ́gẹ́ bó ṣe já wípé wọ́n ń jẹ́ kó di mímọ̀ wí pọ́ ọmọ yìí yóò ṣèrànlọ́wọ́ fún wọn ìyẹn tó bá di sáà ìgbábọ́ọ̀lù tí ń bọ̀ nínú ìdíje onípele kejì ìyẹn lórílẹ̀-èdè netherlands gangan gẹ́gẹ́ bí ìròyìn yẹn ṣe ń tó mi lọ́wọ́ ọgbà bẹ́ẹ̀ ọmọ yẹn ti wá jẹ́ kó di mímọ̀ ó ní inú ọ̀mẹ́ dùn kódà ayọ̀ ọ̀mẹ́ kún bóbúlẹ́ni tó gẹ ṣe inú ọ̀mẹ́ ó ní onítọ̀hún ò ní kan sẹ́ nítorí pé òun ti ṣetán láti tàbí elébé láti ṣiṣẹ́ dáadáa ìyẹn nínú ikọ̀ agbábọ́ọ̀lù obro ike eléyìí tó ń ṣe láǹfààní láti darapọ̀ mọ́ ṣé bẹ́ẹ̀ bá gbàgbé àbẹ́ ti gbàgbé kí ìran yín létí wípé agbábọ́ọ̀lù yìí ló jẹ́ pé inú ikọ̀ agbábọ́ọ̀lù biot limit fa òun bẹ̀ gangan ló ti láǹfààní láti lo dọ́là ń gbà kan rí kó tó di pé ó gbéra lọ sórílẹ̀-èdè norway nínú ikọ̀ agbábọ́ọ̀lù valerenga òun bẹ̀ gangan ni ó lọ darapọ̀ mọ́ wọn lọ́dún 2023 tó jẹ́ pé lọ́wọ́ tá a wà yìí ó ti wá kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù lórílẹ̀-èdè norway ó ti lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù obro ike ìyẹn ní orílẹ̀-èdè netherlands gangan bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn ó yẹ mo tún gbé bọ́dì kúrò ń bẹ̀ ó dọdọ akọ adams ẹ̀rọ̀wọ́ agbábọ́ọ̀lù atamátàsí ọmọ ilẹ̀ wa mí ìtúnú nínú ikọ̀ agbábọ́ọ̀lù sevilla kì í má tàn yín kí n gbé yín débẹ̀ ikọ̀ agbábọ́ọ̀lù sevilla ìyẹn lórílẹ̀-èdè spain wọ́n ti kọ́ o wọ́n kọ̀ sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù vesia ìyẹn láti orílẹ̀-èdè italy ìyẹn láti gbé atamátàsí akọ adams ni ó tilẹ̀ jẹ́ wípé owó tó ṣeé ṣe kí wọ́n ní pé wọ́n fẹ́ kó lọ ó dín díẹ̀ ìyẹn ní bíi €1,000,000 ìyẹn €10 million ṣùgbọ́n ikọ̀ agbábọ́ọ̀lù sevilla wọn láwọn ò lè gbà àwọn ò lè gbà nítorí pé wọ́n ṣì rọ́mọ ọdún 24 náà ìyẹn 26 years of age wí pé yóò ṣe dáadáa kódà kì í ṣe ikọ̀ agbábọ́ọ̀lù vesia ó nìkan ni wọ́n kówó wá ikọ̀ agbábọ́ọ̀lù olympic marseille àwọn náà ń tọpinpin bọ̀bọ́ yìí wípé wọ́n fẹ́ gbé ó yẹ jẹ́ ń gbé yín débẹ̀ pátápátá gbòrongodo wípé sáà ìgbábọ́ọ̀lù tó kọjá akọ adams ó ṣe dáadáa fún ikọ̀ agbábọ́ọ̀lù sevilla gẹ́gẹ́ bó ṣe láǹfààní láti gbá bọ́ọ̀lù mẹ́wàá wọnú àwọn pẹ̀lú àmì onírànlọ́wọ́ mẹ́ta eléyìí tá a mọ̀ sí 10 goals and 3 assists nínú fẹsẹ̀wọnsẹ̀ tó 32 appearances nínú ìdíje gbogbo ó ṣe jẹ́ gangan nìyẹn o ẹ má gbàgbé wípé akọ adams ó ṣì ní àdéhùn ìyẹn títí dọdún 2029 ìyẹn pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù sevilla ó ṣe jẹ́ nìyẹn kò bẹ́jọ́ dé ó yẹ mo tún fi yẹn lẹ̀ awogédéńgbé mo kàwé sápá iwájú ó dọdọ agbábọ́ọ̀lù adarí gbogbo mọ tó jẹ́ obìnrin lórílẹ̀-èdè wa nàìjíríà ni ẹ̀ ń lo dọ́là tẹ́lẹ̀ ń gbà kànáà nínú ikọ̀ agbábọ́ọ̀lù benfica nìyẹn mo ń sọ nípa tari Christy Uchebe alaye ti se pe o ti pin gari pelu ipa gba bolu Benfica yen eyan lori le de Portugal gogogo ni o gege bo se je wi pe adun tin be laarin won o kede ti tanu bodo tanu be ko omo yen lo je wi pe odun mefa ototo la todun 2020 o lo ti lo dollar ninu ipa gba bolu ti Benfica lobirin sugbon lowo ta wa waye o ti je ko di mimo o ni e seun o ibi ati jumbo mo dupe bi ajo de ibi ajo lo ni emi o le tele yin lo pe gabi tare eno modun 25 na 25 years of age to je wi po ni farahan mọkàn dín ní ọgọ́sàn èèyàn nínú ìdíje gbogbo fún ipa gbábọ́ọ̀lù Benfica lóbìnrin èèyàn 179 appearance in all competition tó sì láǹfààní láti gbábọ́ọ̀lù 11 goals wọnú àwọn èèyàn láàkò tó fi lo dọ́là nínú ipa gbábọ́ọ̀lù Benfica lóbìnrin alára àwọn àṣeyọrí eléta di àárín gbogbo mọ́ yẹn lóbìnrin tó ṣe nínú ipa gbábọ́ọ̀lù ti Benfica lóbìnrin ló jẹ́ wípé gírè ó gbá ìdíje o gba de ife eye idije eyan eleto aje to je la liga bpi title mefa ototo lo gba o gba portuguese cup meji o sun gba eyan league cup marun ati super cup meji o je je niyan o nígbà tí wọ́n wá ń pa ìtàlárí ìbéèrè sí ìràwọ̀ agbábọ́ọ̀lù ẹni ọmọ ọdún 25 náà wèé pé ẹ̀gbọ́ kí ni gbogbo àfojúsùn ẹ̀ lọ́wọ́ ta wáyé agbábọ́ọ̀lù nígbà kanáà nínú ipò agbábọ́ọ̀lù nasarawa lamazon náà ó jẹ́ kó di mímọ̀ ó ní gbogbo àtẹ̀sẹ̀hún àfojúsùn lọ́wọ́ ta wáyé kò sí lórí ìdíje ife ẹ̀yẹ ilé tó jẹ́ tàwọn obìnrin nílẹ̀ adúláwọ̀ tá a mọ̀ sí wafcon tí ó wáyé nínú oṣù tá à ń wò lọ́ọ̀kan lórílẹ̀dẹ̀ morocco wẹ́ẹ̀bá gbàgbé abẹ́ ti gbàgbé wèé pé ipa gbábọ́ọ̀lù super falcons ilé wa ìpín sí ìyẹn group c ni wọ́n pín wá sí pẹ̀lú ipa gbábọ́ọ̀lù orílẹ̀dẹ̀ malawi zambia àti agbábọ́ọ̀lù orílẹ̀dẹ̀ egypt ló jẹ́ pé àjọ máa láǹfààní láti ta kàngbọ̀n lágbà abẹ ó jẹ́ jẹ́ nìyẹn kò bẹ́jọ́ dé ọ̀fẹ́dẹ́ gẹ̀gẹ́ mo tún gbé bọ́ọ̀dì kúrò ńbẹ ó dínú ipa gbábọ́ọ̀lù transport lọ́dọ̀ ìràwọ̀ agbábọ́ọ̀lù mọ ilẹ̀ wa nìyẹn mò ń sọ nípa chibueke nwaewu ẹni ọmọ ọdún 22 lọ́wọ́ tá a wáyé ikọ̀ agbábọ́ọ̀lù west ham united wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fa ìgbẹ́ ojú kan wọ́n ti fi ń wo agbábọ́ọ̀lù yìí tó jẹ́ agbábọ́ọ̀lù lápá ẹ̀yìn ìyẹn defender wípé alayé dẹ́kun máa bọ̀ lọ́dọ̀ ọtí a wàá wá máa lo dọ́là nítorí pé a nífẹ̀ẹ́ ó dẹ̀ máa rí dọ́là lò dáadáa o wọ́n ní bó tilẹ̀ jẹ́ wípé agbami ayé ti gbé wa wá sínú ìdíje onípele kejì lórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì àmọ́ débọ̀ ṣùgbọ́n à ń fi dá ẹ lójú pé tó o bá lè wà àjọ máa kógojá a tún máa jọ padà sílẹ̀ ìlérí ni gẹ́gẹ́ bí ìròyìn yẹn ó ṣe kẹ̀dẹ̀ ń tó mi lọ́wọ́ lápá bí ó lè mí ń jẹ́yìn tèmi lóní fẹ́rẹ́ ń jogi ó yá nítorí ìjọba àkókò kà á máa kàwé yẹn sápá wájú nítorí pé àgbọ́dọ̀ súnlé ó gbọ́dọ̀ rẹpẹ̀tì ẹ já kú máa lọ sílẹ̀ òkèrè ó yẹ yín tèmi ṣe ti ṣe tán kà á kújọ máa lọ sílẹ̀ òkèrè reverend dr ọlọ́ládé láti inú ìjọ first baptist church sùúrù lérè ńlẹ̀ ìlọrin dádì ẹ tún gbàdúrà ti wà lẹ́yìn kà á máa lọ sílẹ̀ òkèrè ẹ bá ń kí mọ́mì lápá abẹ yẹn ó yá pásọ gbádé ìbò àkẹ́jù láti inú ìjọ àlàáfíà olúwa baptist church èèyàn ní gbogbo òṣèré nílẹ̀ ìlọrin àwọn ti ṣẹ́ẹ̀sì tọkàntọkàn nìyẹn ó yá dádì ẹ tún fàdúrà ti wà lẹ́yìn ẹ̀yin ti ṣẹ́ẹ̀sì fàmí abdulrasheed adélábújà gàbá ń gbogbo ṣẹ́ẹ̀sì làjẹ́gùn lẹ̀ ńlẹ̀ ìlọrin ó yẹ já máa lọ ẹ̀yin ti arsenal ọfíìsà chris ní gbogbo a division nílẹ̀ ìlọrin mo rí ẹ lápá abẹ yẹn já máa lọ sílẹ̀ òkèrè ó yá làájì wáìdì adéjùmọ̀ ìmọ̀lẹ̀ gbogbo gánà ẹjájú máa jájá máa lọ sílẹ̀ òkèrè ó yá gbọ́ mi dáadáa aláàjì ọ̀nàrẹ́bù ọpẹ́ yẹmi abubakar àwọn ti aa eagle network ìlọrin ìsìn gangan nìyẹn ó yẹ ẹjá máa lọ sílẹ̀ òkèrè o bàrẹ́sì agbábọ́ọ̀lù nígbà kanáà nínú ikọ̀ agbábọ́ọ̀lù nepal fc nílùú òṣogbo tí sì ẹ̀ ní gan mọ́ lálàyé dúró sí lọ́wọ́ tá a wà yìí ó yá jájọ máa lọ sílẹ̀ òkèrè kájọ lọ máa gà sọlọ lápá bẹ̀ ṣé ká kú ọmọ ẹ̀yẹ láti inú ìdíje ife ẹ̀yẹ àgbáyé àbí ká lọ wo fèrèsé ojú ọjà mídòmídò káràkátà ókè ọ̀rẹ́ àgbàfiyọ̀yọ̀ ti ń bẹ lápá tabi eja koko sare lo sinu DJ fe ya agbaye lowo kan la gasigale kene won wi kini won so lapa be o da papapa awon abajade si fe se won se ele to waye lana to e ma moru majuma ni ikwa gba bolu orile de kevadi pelu ikwa gba bolu orile de saudi arabia o mi eleyin won jo yitaya laarin ara won ododo ni won jo gba o seri urugu e wanu guguru si won lenu ni o na ba gba ireti nbe lowo won lo ipa gba bo lori le de spain awon ni wanu guguru si won lenu pelu ami ayo kan dondo je wari ipa gba bo lori le de egypt te mo iran omi alayo kokan o la won meje jijogba o new zealand awon chegire won je ya tutu lowo ipa gba bo lori le de belgium pelu ami ayo marun se yo kan niyan o je je niyan lapa be yan gangan ba kan na ipa gba bo lori le de france won binu ton ni won binu ton gboraye won fi ipa gba bo lo ipa gba bo lori le de norway won bi won se wetuwe pelu ami ayo marin si eyo kan o gangan ni won fi gbeye lowo ipa gba bo lori le de norway sheri ti osma de bele o lanfani lati mi awon oni beta eje lojo tana yen taba wan soro nipa awon agba bolu ele ti won ti lanfani lati mi awon oni beje ki won gba bolu oni beta wonu awon ninu fese won second dodo ninu DJ fe ya agbaye tin lo lowo lori le de america canada te mo mexico Lionel Andrew Messi o lo koko lanfani lati se be eyan to ja gba bolu omo bi orile de Argentina David de Jonathan orile de Canada o na se be te motare Osman Dembele o na tun lanfani lati se be o iyen lojo tana awon meta ti won si lanfani lati ni hattrick ninu idije fe ya agbaye tin lo lowo enu o je je gangan niyan o da papapa ipa gba bolu orile de Senegal won fi ipa gba bolu orile de Iran won bi won se wetuwe pelu ami ayo marun sodo o je je gangan niyan ko bejo de o oke papapa eje n gbe body kuro lapa be yen awon fese won se ti o waye eyen loru majuma ola ati lale ni gangan to ba didede agogo mewa asale loni iko agba bo lori le de croatia yo koju iko agba bo lori le de ghana panama pelu iko agba bo lu england yo jo ma mu kan le laara won to ba wa di owo oru eyin aje gangan agogo mejila abo aje Colombia pelu Portugal yo koju ara won Bihar Kogo pelu Ubeske Ubeske awon yo ma lanfani lati koju ara won to ba wa dide ja gogo meta oni pa gba bo lori le de Algeria pelu Russia yo koju ara won to ba dide ja gogo meta oru idaji oru ohun na oni Jordan pelu Argentina yo koju ara won bo je ja niyan ko bejo de o ya papapa agba mokin
1: e kasan o kaakiri agba jati po kanin diamond 7 fm abiodun akewumi oruko temi aziku to mi o pin ose aziku gbadun ife agbaye
0: ti lo lowo
1: o tin de bi konkon don lo bayi de eh o tin de bi ta si mo yo awon egoko ninu eran where we separate the boys from the girls awon leyin bayi awon ti o lo le bayi ti lo ra won nisin awon ti o ku ti ku awon to ku ti ku bayi bi se mo rinu ati fa se jo bayi
0: ati ta ba wo isori kokon lọwọ te yi awaye isori kankan a ri pe ninu isori a mexico won jawo olubori ifese won se won meteta 9 point oni won mu kuro nbe isori b switzerland awon ni won wa loke tente won jawo olubori meji won gba omi eyo kan 7 point da won ba lo isori c brazil won jawo olubori meji won gba omi eyo kan 7 point na la won na mu lo nbe yen ta ba wo ti di america awon won padanu eyo kan won gba jawo olubori meji 6 point la won na mu kuro nbe isori e germany awon na won gba won mu padanu eyo kan won jawo olubori meji ta ba wo

Wọ́n gbé lọ́jọ́ kọ́jọ́ kẹwùkẹwù là ń bówó ikú gùdùkú lóko. Wọ́n sì ní pé bí iṣẹ́ bá ti yọ ti yá náà nù ni. Ẹnìkẹ́ ń gbé dòdò kò ń pẹ́ dòdò. Bó o bá ti dòdò kíákíá báyìí, o ti mọ̀ pé o lè pọn rúrú omi ni. Bọ́ ọ bá ti pẹ́, ajé omi tó ti swimu nú ẹ̀, táwọn ayé kẹ̀kẹ́ tó ti fọ kiní tà ń sọ nú ẹ̀. Tó jẹ pé omi ti rú, ó ti di oṣù di òkè. Ẹ ti mọ rú tí ì tá à ń sọ yẹn. Ó pọn ni torí omi ti rú, omi ti rú, omi ti rú, omi ti rú. Tọ́, àwa náà wá sọ wípé lápá ibi tá a wà yìí, bá a bá ní a máa kà lé ní méjì, mẹ́ta, mẹ́rin, márùn-ún, a rí i pé ọ̀pọ̀ òjò ti rọ̀ ilẹ̀ ti fi mu. A ti kà á lákàbà kínní títítítí, a ti kà á orí ìkẹfà láwà yìí. Òun náà láti ti ń wò báyìí, tẹ́sẹ̀ wo ní pẹ́ jákú ò ń bẹ́ẹ̀ bọ́ sí èwo. Ìkeje, a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba àwárí, lónìí a tún dé lónìí o, edition tó tún proper tún dé báyìí. Ètò yín bí ẹgbàágbèje ètò tó ju 5-star hòtẹ́ẹ̀lì lọ. Ètò yín náà rèé lórí ìkànnì Diamond 887 FM. Ètò yín náà rèé lórí frequency yẹn, lórí wáyà yẹn. Ètò yín náà rèé Precious Afolabi. Òun ló kọ tèmi Fresh. Báwo kí ló fi sọ? Òun náà nu adúdé lónìí nù ni. Àwọn tó bá ń gbé tòyí nígbà àkọ́kọ́ ẹ sọ fún ọ wípé kí ni tá à ń ṣe lórí ètò yìí? Ọ̀rọ̀ tó fara pẹ́ òfin, ojú tó fi wo àwọn ọ̀rọ̀ kankan tí ń ṣẹlẹ̀ láàrin wa, àwọn ọ̀rọ̀ míì tó bá pop out tó sì jẹ́ pé a gbúdọ̀ ní understanding òfin lórí ẹ̀, la máa ń gbé kalẹ̀ lápá ibi tá a wà yìí. A dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba, kì í sè ní kẹ́ ń sànà ìtọ́jọ́ ti tó náà ti fa lórí ọ̀fẹ́ àti máa ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ sì ti rí testimony lórí ẹ̀. Tọ́ lónìí ẹ kò tún ní yàtọ̀, ṣùgbọ́n nǹkan tó kàn máa wà ń bẹ́ẹ̀ náà ni pé spice, a máa fi spice sí àfikún máa wà ń bẹ́ẹ̀ lórí bá a ṣe ń ṣètò wa. Ẹ mọ̀ pé tá a bá ṣe mu báyìí, bá a bá ṣe mu lé nìkan ni ó rí lọ́la. Ọlọ́run ọba ló fún wa lórí ọ̀fẹ́. Àwọn barista tó ń rọ̀gbà yí wa ká lórí ètò lọ́kọ̀ọ̀kan léjèèjì, a dúpẹ́ o, a ṣífìlà fún yín bẹ́ẹ̀. A tún ní àlejò kan pàtàkì náà lónìí, barista Bisi Adédayọ̀. Ọlọ́run tún fún lórí ọ̀fẹ́ láti lè jẹ́ ká ṣètò lónìí. Kí lóhun tí a fẹ́ wò lónìí? Wọ́n máa ń pè nǹkan ní compensation. Wọ́n dẹ̀ máa ń pòwó kan ní fine. Méjèèjì láwò, owó ìtanràn tó jẹ́ fine àti compensation, owó gbà má bínú, gbogbo rẹ̀ láwò lónìí. Báwo la ṣe lè gbà á? Kí ni nǹkan tó lè ṣẹlẹ̀ tó di pé a gbà á? Àwọn wo ló lè ní ká gbà á? Àwọn wo ló sì lè jà fún yàn kéèyàn gbà á? Gbogbo ẹ lọ́rùn ra wọn lónìí, láàwọ̀nù rẹ̀ lọ lọ́kọ̀ọ̀kan léjèèjì. Àti rìkọ́ọ̀dù bàbá lẹ̀ o, a lọ bá wọn lọ́fíìsì ni, a sì gbádùn wọn lọ́jọ́ tòní. Tọ́, ẹ jẹ́ ká a ṣe kí ni ká máa fọkàn bá wa lọ nínú kíláàsì wa fọjọ́ tòní pẹ̀lú fàájì lápá ibìkan lérèfèé.